A jẹ́ pé bí ojúmọ́ bá ti mọ́, wọ́n pé ọ̀yẹ́ àlà pérégede o. Ọ̀yẹ́ ire owó ọmọ àlàáfíà tó ń ta ìkú ti ṣe báálẹ̀ tọrọ̀ òní kólà kò wá lówùúrọ̀ tòní. Ojúmọ́ tó máa lónìí lójúmọ́ àmú. Ojúmọ́ ireku ni o, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú. Ẹ kú ojúmọ́ ọmọ. Nínú lóbi tí afẹ́fẹ́ ìkànnì tó ń fẹ́ dé láàárọ̀ tó ní ìkànnì kànga gbọ́mọgbẹ́ ti 9.3 FM. Eléyìí ti a kalẹ̀ sí òpópónà aláàfin avenue olú ọ̀rẹ́ estate ńlẹ̀ ìbàdàn ọ̀sẹ̀ tuntun. A máa kọ́ ni pé ọ̀sẹ̀ rí. Ṣàlàáfíà lẹwà ṣe dáadáa alábàáyé. A kú àmójúbọ̀ ọ̀sẹ̀ tuntun adẹ̀kú ìpalẹ̀mọ́ ìbẹ̀rẹ̀ iṣẹ́ torí àwọn kan ti bẹ̀rẹ̀ very early. Wọ́n ti débi iṣẹ́ lẹ́yìn leave. Very early, early to bed, early to rise, early to work, quick to finish. Wọ́n lọ̀rọ̀ tó bá dé. Kéwù bàánà rẹ̀ mọ́ quick to finish tó bá ti bẹ̀rẹ̀ ìgbà mi. Téèyàn quick to bẹ̀rẹ̀ gan. A máa lọ́jà kéèyàn tó parí ẹ̀ ìgbà mi kọ́lọ̀ ń dákun kọ́ sàánà. A kú ojúmọ́ ọmọ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkọ̀dẹ̀ ń fẹ́ dé. Ẹ̀yin ọmọ Nàìjíríà, a kì yín o lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà lónílé àtàlejò. Ẹ̀yin tíátíá ṣàlàáfíà, ònlábà yín làárọ̀ tòní ọjọ́ ajé ọjọ́ kọkànlélógún ní oṣù kẹsàn-án ọdún 2026 nìyẹn. Mo kí yín lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkọ̀dẹ̀ yìí. Lórúkọ àwọn ọ̀gá lẹ́kakọ̀ kan lórúkọ amojú ẹ̀rọ fún sáà ta wàyé Sam Adélèrè lọ́wọ́ bọ́ọ̀tìnì fún ti àárọ̀ tò ní o. Oní àjọ Dánámọ́rí ti ṣe ọ̀pọ̀lọ lórí àgbéyẹ̀wò ìròyìn agbẹ́mọ̀gbẹ́ gẹ́gẹ́ bí ìṣe wa ní gbogbo ọjọ́ ajé ọjọ́ Monday sọ́jọ́ ẹtì ọjọ́ Friday láti lè jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ sí àti bó ṣe wà sí. Adédàmọ́lá olóyèdè ọmọ bàbá olómiyè, orúkọ tèmi jẹ́ o, èmi ni ọmọ bàbá olómiyè. Mo kí yín pé ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ ọdẹ ọ̀dọ̀ bí ara ò lè bí ṣàlàáfíà lẹ́wà bí àwa náà ṣe wà lówùúrọ̀ tó ní. A sáré wọnú àwọn ìròyìn ọ̀hún lẹ́yọkọ̀ kejì látinú ìwé ìròyìn Nigerian Tribune, Vangard, The Guardian, tó fi mọ́ Punch àti Daily Post. A máa yọ lẹ́bẹ̀ bá ṣe àwọn ni láàárọ̀ tó ní. Látinú ìwé ìròyìn Nigerian Tribune wá rèé o. Wọ́n pé àwọn èèyàn ti bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni wòye kanminú sọ̀rọ̀ wòye pé alpha IDB kí ló fẹ́ ṣẹlẹ̀ lórí ètò ìṣe náwó àwọn ẹgbẹ́ òṣèlú bí wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ ìpolongo. Ṣé polongo sì ti bẹ̀rẹ̀ ọ̀rẹ́dì? Wọ́n wá wò ó bó lowó ìṣe fẹ́ lọ. Sẹ́ẹ̀nì náwó kọjá àlà, sẹ́ẹ̀nì náwó kọjá àyè, sọ́wọ́ níná ò ní ka. Oh my God. Wọ́n pé àwọn ẹgbẹ́ kan bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ pé ẹjẹ́ á ṣe àmójútó àwọn kinní dáadáa o. Pàápàá jùlọ ètò ìṣúná wọn, kẹ́ má lọ rí kẹ́ má nà múrímówó. Àwọn lọ ná múrímówó pẹ́ báyìí.

0: wọ́n ní àmójútó wọn wọ́n sì ṣàlàyé national secretary apc sọ̀rọ̀ pdp ó sọ̀rọ̀ labour party wọ́n ti sọ̀rọ̀ báwo wá lọ̀rọ̀ wọn ṣe jẹ́ ó jẹ́ ìwé kejìlélógún ìwé ìròyìn nigerian tribune ó ní ìròyìn yẹn òun ló wà tó jókòó sí kẹ̀tẹ̀ ń fèsì láàárọ̀ tòní wọ́n pé wọ́n àrẹ́sì àwọn nscdc wọ́n dìtẹ́ ní 24 personnel látàrí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ niger àwọn 37 37 àwọn awakùsà wọ́n gbé ẹ̀mí mì sí àkàtà wọn ó mà ṣe o kí láwà ló ṣẹlẹ̀ ooru wá ni bí àpèpá wá ni bí ẹ̀yì wọ́n fi nǹkan síbẹ̀ ni bí wọ́n fún wọn jẹ ni bí ohun tí wọ́n fún wọn mu ni bí kí ló ṣẹlẹ̀ kí ló fà á ojú ewé kejìdínlọ́gbọ̀n ṣáá òun lẹ́tì ríròyìn láàárọ̀ tòní. Ilé-iṣẹ́ ẹbu ìfọpo Dangote wọ́n pé ẹni tí ṣe VP ibẹ̀ ti sọ̀rọ̀ pé àwọn tí a ń lọ́wọ́ tí a ń gbìyànjú tí a ń rúnra tí a ń rún bọ́dì láti ṣe kíni o láti ra IPO ìkíní rìfáínárì ilé-iṣẹ́ ẹbu ìfọpo yìí sẹ́yìn náà gbọ́n pa rẹ̀ wọ́n pé ẹ má bẹ̀rù kò séwu fún yín ṣẹ́bí á pé kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àyàfi ìgbà tí ọbẹ̀ tó bá ti kan tí ò dùn àbí tí ò níyọ̀ lèyìn wà mọ́ òpin wòjẹ́ mọ́ sánkọ mi jẹ pé ọ̀fọ́n ti tọ̀ sí gbẹ̀gìrì kẹlẹ́kọ̀ọ́ kẹ́kọ̀ọ́ rẹ̀ lọ́wọ́. Wọ́n ní ẹ̀yin ẹfọkànbalẹ̀ bẹ́ẹ̀ ṣe ń fi omi jẹ́ fúrúgbìn lásìkò yìí ẹ̀ ń padà bọ̀ wá fi ayọ̀ ka dàtìsù sí bountiful returns ẹ ó kó lọ́pọ̀lọpọ̀ bí ẹni tó ti àgbàdo kan bọlẹ̀ ni ẹ mọyì tí ó fi kó. Ẹ tẹ̀wájú ẹjẹ́ ànìṣó ń bẹ̀ ojú ewé karùn-ún ní ìròyìn ẹ wà. Wọ́n pé crisis ọ̀rọ̀kì nínú NDC lórí àwọn campaign council òbí àti kwankwaso kí ló dé. Ojú ewé kẹtàlélógún ní ìròyìn ẹ wà NDC gbọ́rọ̀ olúwa campaign council ẹ fi etí yín sílẹ̀ ẹ tẹ́tí yín bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi kẹ́ ẹ ṣe bó ṣe tọ́ àti bó ṣe yẹ àfẹ́ gbọ́n kankan mọ́ pé ẹgbẹ́ kan kìnìkan. Wọ́n pé gómìnà Mákindé ti bẹ̀rẹ̀ zonal town hall ìjíròrò ṣé lónìí àbí ọ̀la sì ní ìpàdé wọn ó bẹ̀rẹ̀ ní kàsínà. Wọ́n ní a mọ jíròrò a bá yín sọ̀rọ̀ a jẹ mọ̀ bó ṣe fẹ́ jẹ́ àti bó ṣe fẹ́ lọ ẹ̀yin ẹsẹ́ àti ṣe tiwa ni ẹ ṣe tàbí ṣètìmọ̀ ó léwájú àwọn ikọ̀ nàìjíríà lọ sí pàdé hunger unga gbèsè hunger ibi ń pa mí o wọ́n yàn pé hungry lẹ́rù pé mò ń sọ. Ẹ̀yin Vangard mo ti dé o. Iye ìròyìn tí wọn ò pọ̀ tantita ti gbà yòókù lọ́wọ́ wọn mélòó náà sì kó wá fún wa ẹja lọ́bẹ̀. Wọ́n ní ìdí 2026 capital budget tí ó ṣeé ṣe o kẹ́mọ̀ implemented rẹ̀. Why? Ó ga o. Sókè ìròyìn àwọn illegal miners àbí ATM bí legal ni bí illegal ni ó wà bí 20 ojú ewé kọkànlélógún oníròyìn yẹn wà. Wọ́n ní pàréèdì kọ̀mándáǹtì àti àwọn ọ́fíṣàṣì ọ̀gá wọn máa ń pàdúà fún yàn wípé ọkọ̀ ọba àdábà ò ní ṣayín lẹ́sẹ̀ wípé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ dáadáa o ẹ̀gùnlẹ̀ dáadáa o ó yẹ kí èèyàn máa fi àmì alágbára kí èèyàn máa ṣe ẹ̀ get ó yẹ kí èèyàn máa ṣe nígbà gbogbo ìwọ ọmọ yìí ó ti bẹ̀rẹ̀ dáradára gbẹgbẹ́ ó ti bẹ̀rẹ̀ dáradára dáradára tọ́lú ìbò ṣe bẹ̀rẹ̀ dáradára kẹ́kọ̀ọ́ parí ẹ síbi tó dára. Òun ló yẹ kí èèyàn máa gbà òun lọ̀rọ̀ àwọn oní NSCDC tí à ń sọ̀rọ̀ ń pa rẹ̀ lásìkò tá a wà yìí. eje n ko nbe Shetima won ni o declare editors conference pe oya ko ma lo be ni ipinle Enugu niyan Enugu na ni lojobo Thursday. Thursday is coming da da da da da da da da da da da da da da da da mo fe ku nbe yen niyan roja da ti n lo si bo niyan won lo sinu iwe iroyin ti ai guardian ti ba ku nbe ma wo punch were ati daily posting laaro otuni omo Nigeria e da lo guardian kazare bebe ka gbo nti ani fun wa eje ka jo soro eje ka jo soro yo won pe oro awon by minus na lu koko wole sibe soje we keta eyin re lo wo nbe won ni eja wadi eja se wadi ka wadi ka wadi awon eyan ti soro awon egbe lorisirisi gola baba falana soro ati awon mi e se justice for 37 minus emi won o kan le lo just like that how come? Won pe confusion ti wa bi awon ile eko unity colleges bi a se disregard ase ti joba apapo pa full resumption won ni kini ojowe karun oniyan wa by election result o expose opposition's grassroots awon adojuko ti won ni lese koko bi APC won ni awon ni 80% APM wa nko PDP nko NDC nko Accord nko Labour nko PRP nko PPP nko NBC FENUSBC nko my bad hey Makinde ipinle Oyo gomina won ipinle Oyo egbeselu APM won ni won wo overwo ulti loli ejo lori campaign poster fee pe te ba fe le poster te fe se campaign bi at least s 200 million naira only 200m pere so ti alagba olusan yo ba se campaign koda iba je local government si ama bi kan esan o olorun se gba bi bo se sele when is CNG bosses ko le fix fuel crisis egbo awon kan ti pe ni uriwa awon ni so se ti are Tinubu bi ABC se query plan atiku pe CNG bosses ibo la fe bayen ja ibo la fe bayen ja jo la fe ku nbe eja soro lori oro eja wo nti punch na sare so kaya komanda ya pe dodo omo yi won pe lori oro CNG se CNG awon ipinle ti sare soto sosi lati cut transport fees pe eyin eyan yi a gbianju fun yin debe we pe eyin go mo wo pe tiyin la nse won ni awon je ije ku je junk food e fi yun le oro awon ara atun ni aya are wa Bola Ahmed Tinubu won ni ma se 66 won si pe awon ore won timotimo awon alabarin won awon ore mi olowo jojojo pe eyin jajo you get kajo eti yeyin beyen 66 years of God's faithfulness laye mama First Lady of Nigeria. Mama o. Eku odun o. Ase yi samodun. Asamodun se plenty. To eshe o pupo. La agbebe. Ponti koyin o wa. Ni meti ajo. Ni meti niye. Awon ti en rizor ojo ojo. Won prediti ojo. Ati ara. To fi mama ne mene. Kaka kiri orile de yi. Ijo o wa ni oro. Elowo nu wero ye ponshi. Kwankwa so shile kun. We eti anyanju oro. Eti apari oro. Si, we, gomina kanu wa. So ri baba otama ole meja. Aja, anyanju e. Jata ye nyanju e. Bi, alagba oludayo ati divine ti en ba ja won o taye yanju e pe ki amo amo dariji lo se koko ansi olon gan o n dariji wa melo melo melo melo melo melo la fe wi melo melo melo melo la fe so melo melo melo melo la fe wi won ni eh esa nu aje o ekun mi se ko sele awon communities bi 8000 awon schools bi 4500 won wa at risk ijoba apapo lo ke gbagari o nibo wa ni elowo punch punch ni yo punch re sita elowo punch didigbadi school resumption mo ti ko ni punch mo ti dedele post dele post iwoda won ni awon obi kan minu lori owo school to gbenu soke ati eto abo ti o si pe saja won mo lo school gan bayi saja won mo lo school bayi tori eto abo okan wa o bale okan wa o ko awon mo iba lo school ta wa lo bi se eh okan wa yo o ma pin sorisirisi ni number 1 awa okan wo wa nbi se keji okan wo wa school pe eh olodun lo mo to le ti sele bayi a fi gbata ba to foju kan awon omo yato si eyun na a tun ma sare wi pe owo school mo ti pe elo lowo school won lowo school ti gbenu soke la la la owo school se kini o o gbera soke la la la ni bi gba wi pe igba wo pe won pe loke en ti an pe ni high table won lo ro owo school won lo owo school nikan si ko awon kan mi tun so mo egbo bi kitun ni ha oro yi o po nbe awogede ngbe ameje nsenu ndede sibi eje ki alagba olusanya kaaro ki en si keyan mo Nigeria e ku ojumo e kaaro sha
1: Eku ojumo eku dede asiko yi eku ise mo ki gbogbo omo Nigeria papa julo gbogbo eyin ololufe ikanni West Radio wi pe atuko amojuba ose tutun ose yi asan wa suwo asan wa si omo
0: amen
1: asan wa salafi ati gbogbo ohun ti a ba nfe pata
0: amen
1: oju oni ti wa a ma raje jeun
0: amen ase
1: tumare
0: amen na ya
1: ekaro
0: Ashon pupo ai alagba olusanya
1: nam
0: adebi se ma se o agba ole oni awon yoruba peru oni ton
1: eli so nibe nigba te ti e tin ko ni te ti mu hip hop papo mo
0: nigba wo
1: te ti ya wo nu hip hop te ti mu papo mo gospel mo ti mo wi pe
0: pe nkan ma
1: paka pe so e ja ni so nibe
0: oda eja gbori wole o arojo musolo kan CNG bi awon ipinle bi en tin sare won n sare won race lati cut transport fare fawon mo Nigeria ojo kini osu kewa ni joba apapo si so pe lati October 1 lo bayi awon mo Nigeria o bere sinema gbadun ibokegbodo oko towo re okara ni bi how many months to election lase mo gbaradi won ni awon state won adopt different approach lati compress si oro compress natural gas CNG pelu awon orisirisi awon subsidy gba wo koko baba sasun won ni are lewa leyin ti pade pelu awon gomina tan jo kini ana won announce implementation committee fun national affordable CNG transit program lati August jana ti se pade ohun titi da koko yi nobody see anything ninu update kan to wa recently ni are ro awon ipinle lati se pelu awon transport unions commercial operators ati support vehicle conversion ati bla bla bla wepe ki en sure wepe e je kawon eyan o lanfani si awon ọkọ̀ tí ó yẹ pé owó rẹ̀ ò ní gara. Wọ́n ní ọ̀pọ̀ àwọn ọkọ̀ bíi 120,000 yẹn ti convert pẹ̀lú àwọn conversion centers tí yẹn ti ṣíkalẹ̀ tá a sì ní more than 90 CNG refueling stations káàkiri orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú àwọn tẹ́ kàkalẹ̀ ìgbọ̀nsẹ̀ sọ́tì ìkàwá Nàìjíríà. Káṣẹ̀ tó wá bẹ̀rẹ̀ pẹ̀lú pé sí October ló yẹ kí kiní yìí ṣe bẹ̀rẹ̀ àti wípé ṣé kiní yìí gan la nílò ní Nàìjíríà.
1: Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ ẹwù yìí wà ní Nàìjíríà àti over 220 million. Àbí tábà tí ìjú àbá tí máa gbẹ́nu lé 250 gan.
0: Tábà tí mo wọ 300 gan.
1: Àkọ́kọ́ ẹwuye CNG kí lorúkọ ẹ̀ depo bọ̀kíní tó wà káàkiri
0: refueling stations
1: tó wà
0: wọ́n ní more than 90 láti ní across the country.
1: Ṣó tó ní 36 states.
0: That means to say
1: 36 states. Ṣé 90 kìíní yẹn ṣó ó ṣó tó wa
0: tàbá
1: ní káti ẹ̀ pin pẹ̀lú bí ọmọ Nàìjíríà ṣe bá ṣe pọ̀ tó.
0: Tàbá ní ká pin bẹ́ẹ̀.
1: Mélòó ló máa wà ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan?
0: Méjì méjì.
1: Ẹ má wàá gbàgbé pé àwọn ìpínlẹ̀ kan tóbi ju àwọn kan lọ sóhun ọ̀ ní pin bẹ́ẹ̀. Àwọn ìpínlẹ̀ tó bá tán fẹ̀ tán tóbi tí wọ́n ní èrò tó pọ̀ ó ṣeéṣe kán wò pé nípínlẹ̀ èlé
0: mẹ́ta
1: àwọn kan ní mẹ́rin àwọn kan ní méjì.
0: Irú ìpínlẹ̀ Ọ̀yọ́ ìbáyìí ní ìsìn.
1: Ta bá ní ká wò nírú ìpínlẹ̀ Ọ̀yọ́ sí so pẹ̀lú iye tó wà nílẹ̀ tẹ ra sẹ́yìn sí tán bá fi márùn gan sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣó ká wá so ká kúrò ní
0: orí yẹn.
1: Ṣé àsìkò yìí láti gbà tí ọmọ Nàìjíríà ti ń
0: pariwo
1: pé táwọn náà rí pé orí ń ta aráàlú pé ọ̀rọ̀ kíní yìí ò rọrùn ṣé àsìkò yìí ni àti wípé gan ẹ jẹ́ ká wo ìyàtọ̀ tó wà láàrin èlò ni epo bẹtiróòlù báyìí èlò ni afẹ́fẹ́ ìdáná gáàsì tẹ́ ń sọ tó máa.
0: Afẹ́fẹ́ ọkọ̀.
1: Ẹ má gbàgbé CNG gas kíní ni o.
0: Gas ni.
1: Now èlò ni ó ṣe rí gbogbo kíní agbúdọ̀
0: mọ́. Price ẹ̀ yàtọ̀.
1: Ó yàtọ̀ sí ti normal gas ká ń lò.
0: Ó sì tún yàtọ̀ sí ti petrol.
1: Ó yàtọ̀ sí ti petrol. Àmọ́ Nàìjíríà la wà. Kọ́ lọ máa jẹun kó má padà bọ̀ sí ṣẹ́rí bọ́ ṣe ń sọ fún wa sí kó má pa àdúrà tá máa gbà ní pé ẹ mọ̀ pé wọ́n mọ bọ́ ṣe máa ń tì wá ká kọ́kọ́ wọ ibẹ̀ pẹ̀lú
0: ìrọ̀rùn.
1: Mi ò tí ì mọ ṣe tó fẹ́ máa ta iye bóyá kejì ló máa tà fún wa. Nígbà tí ẹ má gbàgbé nígbà tí wọ́n rí páwọn èèyàn ti ń sún sí orí wípé gáàsì yìí a lè fi máa páwà jẹnẹrétọ̀ kankan ẹ rí pé kò wọ́n tó bẹ́ẹ̀ tẹ́lẹ̀. Asat ana emo itan ta gas asat aro laidea so mi o mo itan elomin ra
0: elo leyin ra
1: amo te ba lo ra ni le epo asat ana
0: ibi deyin ti ra
1: ele te mi ti ra 1230 per kg shini
0: ni gas idana
1: ni so amo e to je la
0: re gas kerosene
1: mi o ti e mo pa yen lati
0: pe kerosene pa liter nsin
1: so
0: it should be around 1,000.
1: So wọ́n mọ bọ́ ṣe bẹ́ẹ̀ kẹ̀dé nígbà tó ní kálukú máa switch sí ọ̀rọ̀ ní gáàsì kò wọ́n tó báyìí tẹ́lẹ̀
0: ó ní bọ́ ṣe máa fi ló ṣe fíìlì 12 kg.
1: So
0: nígbà yẹn kò fi yálò 1,000.
1: So ó ń ṣẹ́rí wọ́n kọ́ máa tèmi ní pé kọ́ máa kọ́ jẹ́ kí a bá bí wọ́n ṣe sọ àti kọ́ dẹ̀ jẹ́ ká bá bó ṣe yẹ kó rí kó máa jẹ́ pé nígbà tá a bá wá switch sórí ẹ̀ tán àwọn ará bí wọn mọ nǹkan tó ń ṣe ṣé kò ti yé yín.
0: Ó ń yé mi.
1: So ọ̀rọ̀ irú afẹ́fẹ́ ìdáná gáàsì táwọn èèyàn mi ò lè gbàgbé ẹ ń pẹ́ ta bá lo kíní kan mo rí ẹni tó sọ fún mi pé àtòun bá ṣiṣẹ́ pé ládùúgbò àwọn tí kò tiẹ̀ ń síná tóun bá ra 5 kg gas ó sọ iye wákàtí tó fi lò ó pé tóun bá tàn láti àárọ̀ títí dalẹ̀ ó sọ bí owó ẹ bẹ́ẹ̀ ni ìgbé tóun tún fi ń ṣiṣẹ́ tó fi ń páwà àwọn nǹkan ńláńlá àwọn stúdíò kìíní ńláńlá
0: equipment
1: so wípé ó pé láti lò wípé òun ò lè lo epo epo 5 liters fun bi wakati meji gan
0: ti o ti jotan
1: to ma to pelu gbogbo nkan to ma se ke pe ati jotan bo so ile pe lati aro titi di owo role to n lo ti ki de se pe o ton gan to n fi
0: pa
1: so nigba ton ri pe awon eyan ti
0: won ti
1: ya si die
0: owo ti e na be se
1: o bere si wa soke de bi pe elomi gan nigba te ba te tun ma wo gan e kan ma wo pe wo ile so won mo nkan ti won ton se ton ba le je ka ba bo si ye ko se ri gangan ko ba je nkan to dun mo
0: ati possible cng ko ni soro bayi
1: ati possible ko
0: sugbon kan e pe ngba ti o fi todun bi
1: melo kan melo ko da ko le to odun
0: ah kilo de
1: eh se be amo bi ta wa amo bi ta
0: mo ti tojo meta na ti tin lo cng na bayi
1: awon kankan ti se ngba te lo ton tero ba po lori ensin
0: and looking at it awon ton lo won credit e pe a o
1: eh una mo so tero ba po lori ensin adura ni ki olodun de ki o ri ba se
0: kini e ofin awon economics te ma nlo kini kan de demand demand
1: supply eh eh so una le ti lo yen the higher
0: eh ni pa mi olodun na mo ti lo mo n te ke ba tun de joku dada ni
1: ran ti ba ti ma nlo emi gan ti gbagbe mo ti ko lo school ti pe the higher ti lo wa ti ko
0: love kini ma pe yen na love demand abi they so, had the demand
1: am I dey pay
0: the price
1: they so one need the shade the higher the kini the lower the quantity abi kile ba so gbogbe ko ti wa ye mi gan mo bayi sin
0: eja feeling
1: se
0: eja e feel
1: egbewe egbe se inu commerce letter abi
0: economics
1: letter economics letter egbe bota
0: e mo ori mo yandai awon e ti awo ara awon NSCDC
1: iwo lo
0: e ti awo ara awon NSCDC to sele ni ipinle Niger ati awon miners awon kan pe won ni ilega awon kan lawon ise ilega foran kan jade ti won se iforowaran foran kan omo yen ta ba wojo ori e to ba dagba pon lapata boya lo ti wo 15 16 17
1: ara till the 20
0: o till the 20 e se kile ri si isele
1: eh sheri koda ti won ba boya won je ilega abi won se ilega ko isele to sele yen oro won je lega bi ilega ko
0: olorun
1: wa le bayi sin bi ko se pe bawo ni aduro awon eyan yen se ma gbe mimi
0: le kan na
1: koda kini won gbianju lati se laarin yen ninu woye temi ti ma wo bi igba to pe enikan gbianju lati

0: Eka bo pada lati oke Lorun itesiwaju ona pe ni opa isegun ikanni kanga gbonmo gbe 89.3 FM awon oju opo ti fe ma seju eja ma mu leyo kokan elo e ko ojumo e ka ro
1: elo ko na ko ojumo
0: ojumo alayo sir
1: e ba je ti na den ko ti la bi ya ni ba
0: yes sir
1: ara bi ji ni mo ni ti mo fe da ti mo se se en je bo te wa ni ti ni en ti ke ji se e mo pe en ti le je su na ja de mo pe We have been able to get a lot of people.
2: Omo baba olomi
0: ajibolawon
2: Mr. Uzayo
3: yes sir
2: so afi ole wa
3: adupe sir
2: wa mi ko
3: awa dada e karo sir
2: ola fun gbadura wa
3: ami
2: oro nko asi je ni mo fe menba
0: okay sir
2: seri olorun mi mo ko tun le so pa joba yi olorun ko ti mi la mo tun lo le la mo tun lo fi engine work india o lo malisha mo on July last year, July 1st, in Malaysia, open the door, we engine. I'm going to do a lot of kerosene. I'm going to do the gas, carbon gas, and we're going to take a CNG, you go work on in most countries. What do you think? Because you're going to push out, you're really the mind of all the people who are going to work on you. I want to make the bank of Nigerians, I want to come out. I can work, I can soon. They put the one for. I see a car. Oh yeah, we can appear. We should go back in Kenya. My car will go to Kulum. What did get for our time? What did you do?
0: Hmm. Yes, sir.
2: 0911 333 8933 0915 333 4 8933 0915 333 4 8933 ni past 5 years lẹ́yìn fi ń gbé kúrú bẹ́ẹ̀ ni kò sí ìsìbáyé o
3: kò sí ìsìbáyé
0: easy buy. Àwọn tí wọ́n ń rà tán díẹ̀
2: àwọn estate agencies lámọ̀. Ṣùgbọ́n nísìn gbogbo nǹkan pátápátá ni wọ́n ti dé sí ìbá ìwọ̀. Kódà.
0: Mẹ̀fẹ́ kọ́lé.
2: Sẹ́yìn ẹ ti rízìn sí mi. Kí ló bí? Nítorí pé.
3: Hello.
0: Chai. Ojú òpó yẹn.
3: Hello.
0: Ọlọ́run wà. Hello.
2: Ẹ máa káàárọ̀.
0: Ojú máa láàárọ̀,
3: sà.
2: Ọlọ́run
0: sà.
3: Yes, sà.
2: Olóyè Àtútúlé ọmọ mi.
0: Ẹ ṣeun, sà.
2: Mo kìí kìí.
3: Yes, sà. Ẹ ṣe, sà.
2: Àwọn ọmọ fún yẹ kúṣẹ́.
3: Yes, sà.
2: Ṣé ní ọ̀lú yìí tí wọ́n bá kúrò ju nǹkan náà máa kéèyàn ṣàìsàn lórí ọ̀rọ̀. Tí wọ́n sọ yẹn. Tí ẹ jìyàn. Ẹ̀rí pé dírí. Náà ní ìṣúra tí ẹ jì fẹ́ sọ, wọ́n máa ń tòrà ni. Ṣé pé ìgbà mi wà rẹ̀, mo ní bọ̀ bọ́ ìkan. A sọ pé ó tó bá dé rẹ̀, kọ́ bá lọ jókòó kalẹ̀ síbẹ̀. Tí wọ́n kọ̀ pààkì máa wo àwọn síbẹ̀. Tí tó máa ṣe ṣe pé bóyá kiri yẹn pọ̀ tó bẹ́ẹ̀ yẹn. Now, ẹ rí pé tó bá pé kiri yẹn bá ti wá pọ̀ sí ti, ẹ rí nǹkan tuntun máa dà. A ní sẹ́ẹ̀ rí ìlú wa yìí fẹ́, Nàìjíríà ta wà yìí. Ara níbi ìṣọ̀tọ́rì. A níbi ìṣọ̀tọ́rì nílò èdè yìí. Gbogbo nǹkan ẹjẹ́ ká gà á lẹ̀
3: báyìí.
2: Ká bá ti ṣe yẹn. Olórí Àtútúlé ọmọ mi yìí.
0: Ẹ ṣeun, sà. Wọ́n ní ká dalẹ̀ ká tó sà. 0916893 1000 0915 333 4893
4: Hello. Mr. Lyo. Yes, sir. One let the poor breed. Shape of one breed by. Hey, that's loan. Only away for. On a mag below,
3: a mag
4: below. Wale. Wale. Wale.
3: Ebi tan gbe de
4: na.
3: Oke tente lo wa o.
0: Oke tente
4: ta bi. A be ku sugar and ku. E wa won ti sogeti ti pa lo repete. A so ko sinu se idodo gbo pa lo pe ki ni kankan ni kan to pa won ni sinu se lo. A fe ku and ku. So pa won award billion fun hospital fun health sector Nigeria. Government dey pay 30 million for Nigeria put job Nigeria. Ah, njo ba ile ajo ta wa je ni. Ah, Olorun ba o.
3: Ama ṣe
0: o. Hello.
2: Hello. Ẹra.
0: Yes, sir.
2: Ní abala kejì. Àyájú Ìdúmọ́dé ló ń sọ̀rọ̀. Fẹ́mi Kálukú bá ń fojú wo ìhà tí Nàìjíríà kọ sóun. A máa ní tọmọ Amẹ́ríkà bá jẹ́ ọmọ sọ pé God is America. Ṣèbí torí fún wọn rí àǹfààní fún Amẹ́ríkà ni. Bẹ́ẹ̀ ni. Whatever or whatever, wàá ṣáà jẹun. O lè má jẹ tó o fẹ́. Ẹni tó ń ṣiṣẹ́ lójú méjèèjì Nàìjíríà ń sè ṣó tì í jẹ nǹkan tó fẹ́. Pẹ̀lú ìjọba tí wọ́n kó wa sí. Now, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ CNG tí wọ́n sọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn onímọ̀rúwá nísìnyí tí wọ́n ń lo CNG wọ́n tún ti padà ń lo pẹtrólù. Rísìn ni pé bí á bí 3 hours náà máa fi tò síbi bẹ̀. Mélòó ni gbogbo tó wà lọ́yọ̀ kejì ẹ wòye mọ́rúwá. Wọ́n lọ gbé sólà kẹ̀kẹ́ kan báyìí wá tí ìyẹn dàbí agolo máa jí báyìí. Wọ́n á ronú kí ni ó lè fún aráàlú lálàáfíà ṣùgbọ́n wọ́n á ronú pé kí ló lè fún kí nǹkan tí wọ́n sọ pé àwọn tó ń darí wa tán bá ti lọ sílùú òyìnbó àbí tán bá ti lọ sí àwọn country yẹn. Wọ́n á wo kí ni ó ń kó ṣòro fún wọn lóhùn. Ìyẹn ni wọ́n wá practicalize bá wa ń bí. Wọ́n á wo kí ni ìgbádùn tó wà lọ́hùn àwọn tán bá ti wá ṣe sọ́dọ̀ sí pápọ̀ pé àwọn ń lọ sí China àwọn lọ sí kinní kan àwọn nìkan yóò tẹ̀lé ọmọ ìgbádùn yẹn. Síbẹ̀ ẹ̀kọ́ gbogbo nǹkan tó ń dá ìṣòro sílẹ̀ fún wọn lọ́hùn kì í kí wọ́n wá ń practice fáwọn bí. Now, aráàlú ní sábára wa sọ̀rọ̀ kí á náà torí àǹtara ká náà torí fìlà wọ́n tún ti bẹ̀rẹ̀ báyìí. Ká náà torí àǹkárá. Kánà torí ìfìlà kánà torí tíṣẹ̀ẹ̀tì gbogbo náà sọ yìí ó nígbà tó máa fi gbó. Èyí tí wọ́n kó wa sí ó nígbà tó máa fi gbó èyí tí wọ́n kó wa sí
5: ọpọlọpọ lomi ni ìjọba yìí tó ti sọ di olùṣìtẹ pátápátá o ọpọlọpọ ni o ṣùgbọ́n dákú gẹ́gẹ́ bí ẹni tó sọ̀rọ̀ pé a ṣe ẹkú àdẹ̀kú one way and the other à ń kú ìjọba ìlú ìgangan ló pa wá ẹ má bínú pé ẹjọ́ mi pọ̀ o kí n tó ń pa ọpọlọpọ kì í ṣe àìsàn ìṣèlú ni pé báwo ni mo ṣe fẹ́ ṣe fúnra yín tẹ ẹyin méjèèjì tẹjọ wa mẹyẹn ẹ wo rẹẹsì tí àwọn èèyàn fi ń kú sí ẹ wo rẹẹsì tí stroke tó fi pọ̀ ń sí ṣé bẹ́ẹ̀ la ṣe ń lo ayé bọ̀ tẹ́lẹ̀ ni aláàlú kò yára wọn brain.
0: ẹ ṣe sá
3: ẹ ṣe sá
0: tọ. Adédàmọ́lá Okunlọlá, good morning to you in the studio. On the death of some of the illegal miners in custody, it's looking like some powerful people involved in this mining are trying to conceal the truth with the help of some security agencies. Children that are supposed to be in school, it is so sad. Hello.
6: Hello. Ah, omo wa bo lo mi.
0: Sir.
6: Yeah.
0: Mr. Adibola, Mr. Otodometa.
6: Your wasted hotel, they call me lenny. Moment, so complain for money. Ayo.
0: I want to get me a number.
6: Se eri kan ti get wa san ko bo wa lopo lo ni e ju nkan tun pe e wa de o je die e le yo ton tolo awon mo nigeria na de ga ke ko ti o da igba ti ya ti yi mo para aye igba kan de ri bo fi wo 50 naira la ton lepo laye jonathan o to o to be awa o ti ko ti se nkan ti wa ni ko ye mi number 1 e wo number 2 sir ewo man ti ewo awon tan ni kon se wadi nibi to ti pin kawo yo ti ku lo dere yi se nigeria isa
0: nigeria
6: se mo pe awon ti di nkan kan lo sele mo like ayona na yi won dogbon so gege bi nigeria se gba I se na bi awon kan eyan gbo iku ko yo le fe de ku ba yen awon na ta awon kan dide kan dide kan lo se wadi ni nigeria yi nigba awon awon kan kan lo na awon kan pe kan finish awon eyan yen wọ́n tún sọ bá àwọn tó lọ sí wájú wọ́n tún bá ti síbọ̀ rán lẹ́nu ó ti tán nàìjíríà ọ̀rẹ́ mí èèyàn ò jọ wọ́n ló jọ wọ́n ló jú rárá lórílẹ̀‐èdè nàìjíríà
0: owó kò dẹ̀ dáa trust anybody nàìjíríà ẹ̀.
6: lọ́wọ́dì tó ba nàìjíríà ń jẹ́dẹ́ bíi pé elépo ń fi oríṣiríṣi oògì kún epo ìnira tó kó bá ọmọ nàìjíríà ni náà àwọn ń jẹ kẹ́míkà gbogbo mo lọ sítù ní láti tẹ bá ọ̀dọ́ ọmọ ìjọ 15 years 12 years tó yẹ tó ti tẹ̀ tí máa lárùn kíndìnrín àrùn ọkàn ìwò olú kinní kan kò dáa ẹ tú ayé ṣe ẹ̀yin orí ẹ̀yin òṣèlú wọn yìí ṣe òṣèlú báyìí ara ni mẹ̀kúnnù ẹ̀yin lẹ́yìn jẹ́ka mẹ̀kúnnù máa dọ́gbọ́n kọ́gbọ́n tí ò nítumọ̀ àwọn èèyàn bíi yín náà tán lẹ́rì ọkàn ọlọ́run wọn tó fẹ́ pé ohun tó ń fáwọn èèyàn jẹ wọn ní jẹ́ ń bẹ́ẹ̀ nítorí owó ẹ ti sọ ogun nǹkan di owó ẹnìbọ̀bí kan wá warehouse wọn fìkítà àwọn ènìyàn rárá ẹ̀yin olóṣèlú ẹ tètè ronú pìwàdà ilẹ̀ ń bọ̀ wá yọ ọ̀pọ̀ èèyàn yín.
3: Ọláǹjẹ kan gbọ́ ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ẹ bá wo ṣọ̀rọ̀ búrẹ́dì kan lèmi àtẹnìkan jọ ń sọ tán ni búrẹ́dì tó jẹ́ pé tẹ́ ẹ bá fi sílé fún bíi ọjọ́ mẹ́ta mẹ́rin gbàmí àti máa bu ẹ wá gbé búrẹ́dì sílé nìsín fún ọjọ́ mẹ́rin láì ṣe kíní nǹkan kan ò ní ṣe
0: ẹ
3: ti mọ̀ pé wọ́n fi nǹkan kan
0: pèsè. Hello.
7: Hello.
0: Yes,
7: ẹ kaaro
0: ẹ kú ojúmọ́ sà
7: ọ̀gbẹ́ni emmanuel ní láti àkàlà ẹ̀sùn
0: ẹ̀sùn. Ẹ kaaro sà Mr. Emmanuel.
3: Ẹ kaaro sà.
7: Ẹ ṣá kẹ́lí ó máa ń yà mí lẹ́nu tí a bá láwọn àgbàlagbà kan tí wọ́n wá pè sórí ètò tó bá sì ń sọ pé yẹn ìjọba ẹ kó máa ṣe lọ àwọn ọlọrun kì í ṣe lórí rédíò yín o lórí àwọn rédíò míì ni o kódà mo sì gbọ́kàn láàárọ̀ tí bàbá àgbà kan sọ wípé yẹn kí àtìkù kó ṣọ́rẹ̀ kó lọ jókòó jẹ ṣùgbọ́n irú bàbá yẹn mi ò dá lẹ́bi torí ó ṣeé ṣe kó jẹ́ pé àwọn ọmọ ẹ̀ ló ń forí rọ wàhálà àwọn ẹgbẹ́ nkan to ba ye fun lo njade lo je meji to nsise lo je meji to ri wahala tawon yan ni tawon yan ko nilu ko ni ma so ba yan lori radio pe yan ka tipu lojo ti je inu mi de du pelu kan to nlo ni north nation o ti gbon ni north nation so saya ti ku ni won pa ni north nation so o gba to pa ru gbogbo to pa ru on his mandate we stand so question machine next ya ma wo so wa mo pe north lo ni not lonibo ki si sale mi rara ko ma tan awon je
0: gbogbo alamo jo dibo won ni not lonibo dawo nibo ni eh hello
8: hello ekaro
0: ekaro sa come ready
8: olomiye
0: e ko ju won sa
8: baba apo sunmi ana
0: sunmi ala
8: yo sunmi ala yo la ma se lo ko jesus
3: amen
8: nigba ti awon ilu kan won je ilu to ti ri la mi la ka tun won pe nigeria ni eh country of particular concern. Pero kun paro ni. Kun paro. Gbogbo nkan to nsele o ti wa lorilede yi of particular concern. A lot of things to nsele ni ilu yi. Ke je pa agiriri. A ti ri awon ilu bi Yemen, Haiti, kokan ba yen ti a ti ri ile riri to be natural disaster. But tin to nsele to wa Nigeria ti. To she natural disaster. Human being made disaster ni.
0: Artificial ni.
8: Human being, HVD, human being made disaster. In ti o sele to wa lorilede yi, bi omo mu o se ni, ke se bo se si. Awon ijoba to joba lori, to won se ba lori, ke se pe won mo won mo nkan ti se. Ki lo to ka ri ijo kan, ki le mo ka se soro nkan to da lori pa lu yi. Láti gbàgbà tí ń pè sí orí rédíò kì í ṣe lọ yí nìkan ọ every other places. Bọ̀tà ara àwọn kan lóòótọ́ bí ẹ tó sọ̀rọ̀ kan ti sọ̀rọ̀ kan pé ẹ ọmọ wa ni ó sì ṣe ó sì ń bọ̀ ni. Nígbà tí ẹ̀bá lòun ń bọ̀ láti ọdún mẹ́rin sẹ́yìn tí ò tíì dé ìgbà wo ni ó dé.
0: Ó ń lọ bí ọdún mẹ́rin nìkan ọdún mẹ́rin.
8: Ó ti ń lọ bí ọdún mẹ́rin láì ìgbà wo ni ó tó dé nígbà tó dọdún whatever. Kò sí orúkọ yìí ọ̀tí ẹ̀ lè ro ẹni tó tẹ̀sán sọ yẹn gan orí kò lè bọ̀ kò lè dé.
0: Ewo tí wàá sí bí tàtúwà dé báyìí tèmi ọlọ wúlá dé dúró
3: ẹ má bẹ ẹwẹ já má téèyàn bá wò pé bí kinní ọhún ṣe ń ṣòwò lára èèyàn á sọrọ kọjá kinní ẹjá má ṣe jẹjẹ
0: ẹjẹ
3: ọpọlọpọ oníkálukú ló ní èrò ti àti nǹkan tó fẹ ẹlòmíín lè pè kó ní ẹjẹ kí lágbájá má ṣe lọ ọpọlọpọ ẹlòmíín wà tó tiẹ jẹ pé àwọn ọmọ tó ń bọ wọn gan sí lórílẹèdè sobale ife kiru awon baba yen kopolopo won ki won won le mo lara tori pe bi ton wa ile awon kan ti sise sibe so ile nkan dele fun won lapabe yen won ri nkan fi sowo sile ke so pe dollar won gba kan won ko le kan won
0: eja lole
3: ko le kan won
0: atin lole
3: o e ma ba won wi onikaluku pelu ero ati nkan to bo se se si lara
0: oniyan se olobe se alagba olusanya
3: to
0: eko atoto ni lata
3: eseun
0: amori yin ba la se
3: ami ami eseun
0: olanike pade awon aki akegbe wa mi lori eto yin eto wa agbeyewo iroyin agbamogbe nigeria o da yo dun gbogbo kan sin gbogbo da to do ta atiyan atawa won ni fe ni kenin wa shawati adedamola oloyede mo papa olomi lo ko temi je mo dagbere pe o ti gba
9: lati ikoni west radio 89.3 fm ikoni kanga gbomode ati seleri lati ma mu awon iroyin ojulowo wa fun yin eyi ti ko ni bayo bayo ninu nitori na ohun te ba gbo latenu awon oye wa ati olupe wa ki se ohun ti ikoni fi otelu o bi ko se iwoye won e se ohun die gbo wa

Ẹ̀kásán àsìkò iṣẹ́ láti àárọ̀ àkójọpọ̀ ìròyìn àgbáyé la mọ́ fún yín lọ́sàn tòní láti ìkànnì kànga àgbọ́mọgbé 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Adédàmọ́lá olóyèdè lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ààrẹ Tinubu ló ṣe àjọyọ̀ pẹ̀lú aya rẹ̀ tó pé ẹni ọdún 84 bó sì pé ní ọ̀rẹ́ tímọ́tímọ́ àti olùbádámọ̀ràn. Àtíkù ti ń pè fún ìdáhùn lórí àìlè kópa ààrẹ Tinubu níbi ìpàdé àjọ hunger eléyìí ti ṣẹlẹ̀ kẹta tí ààrẹ ti kùnà láti fojú hàn. Àwọn ikọ̀ ọlọ́tẹ̀ méje nílẹ̀ Ethiopia ni pé wọ́n ti ṣe àkójọpọ̀ ara wọn báyìí tó sì sọ́ra wọn di ọ̀kan ṣoṣo. Ilẹ̀ Amẹ́ríkà tán ti China jíròrò lórí ààbò tó ń ṣe pẹ̀lú ẹ̀rọ AI ṣíwájú ètò ìpàgọ́ tí wáyé pẹ̀lú ààrẹ Trump àti Xi. Nínú ìròyìn eré ìdárayá, Awo ní ìgbà ìpè láti kópa nínú ìdíje pẹ̀lú Eagles ìyàn lẹ́yìn tó ti kópa gbẹ̀yìn lọ́dún 2024. Ní báyìí, ìròyìn òrè lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu ti ṣe àjọyọ̀ pẹ̀lú aya rẹ̀ Olúrẹ̀mí Tinubu lẹ́ni tó pé ẹni ọdún 84 gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ ìbí rẹ̀ tó sì ṣàkàwé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ àti olùbádámọ̀ràn pàtàkì. Nínú lẹ́tà iléètò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìkíni fún ti ọjọ́ ìbí sí aya rẹ̀ lójú òpó ayélujára X rẹ̀ ló tó fi síta lónìí, ààrẹ Tinubu gbóríyìn fún sòrò ìgboyà ìnífẹ̀ ọmọnìyàn àti àtìlẹyìn tó gbọ̀ngbọ́n eléyìí tí aya rẹ̀ ti ṣe àfihàn rẹ̀ láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn. Ààrẹ tó ṣàwòkàwé Olúrẹ̀mí gẹ́gẹ́ bí obìnrin takuntakun eléyìí tó ti dúró tì í lọ́pọ̀ àwọn oríṣiríṣi ìlàkọjá nínú ìrìnàjò ayé ló ṣàlàyé pé àwọn ọjọ́ láǹfààní àti fojú winá ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan pàápàá jùlọ lásìkò tí ojú ogun le. Tinubu ṣàlàyé pé Olúrẹ̀mí wọn ló ti ṣe àfihàn ìtumọ̀ tó ń ṣe pẹ̀lú obìnrin oníwà rere àti oníwà tútù bí àdàbíyà gẹ́gẹ́ bí ìwé mímọ́ ṣe ṣe àlàkalẹ̀ rẹ̀ nígbà tó ń ṣe àfikún rẹ̀ wípé ó jẹ́ òpó àti ohun tó ní ṣe pẹ̀lú orísun ọgbọ́n ìmọ̀ àti ohun tó ní ṣe pẹ̀lú okun nínú ohun tó ní ṣe pẹ̀lú ṣíṣe ìgbọ́ra-ẹni-yé gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè yìí. Igbákejì ààrẹ ilẹ̀ yìí Kashim Shettima ti ṣàlàyé ọ̀rọ̀ pé orílẹ̀-èdè wa Nàìjíríà ni yóò jẹ́ kí àǹfààní àti ìfarajìn rẹ̀ sí ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè mìíràn jẹ́ ìpìlẹ̀ fún ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú àwọn aṣáájú àgbáyé níbi àpéjọ 81 ti ẹgbẹ́ hunger nílẹ̀ New York. Shettima sọ̀rọ̀ yìí lẹ́yìn tó gúnlẹ̀ sílẹ̀ New York lónìí láti ṣojú ààrẹ Bọ́lá Tinubu níbi àpéjọ ọ̀hún. Ó ṣàlàyé pé orílẹ̀-èdè Nàìjíríà ni yóò tẹ̀síwájú láti tan ìpè ààrẹ Tinubu kalẹ̀ fún àtúnṣe àwọn ilé-iṣẹ́ àgbáyé kí wọ́n lè bá àwọn ètò ọrọ̀ ajé àti iye àwọn ènìyàn tó wà láyé lónìí mu. Gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ti Stanley Kocha, ẹni tí ṣe olùrànlọ́wọ́ ààrẹ fún ọ̀rọ̀ ìròyìn àti ìbánisọ̀rọ̀ ní ọ́fíìsì igbákejì ààrẹ gbé jáde lónìí ti ṣojú ajé, Shettima ṣe àfikún rẹ̀ pé orílẹ̀-èdè wa Nàìjíríà òní ó bá àwọn alábàáṣiṣẹ́ rẹ̀ káàkiri ayé sọ̀rọ̀ pẹ̀lú ojú ìwòye àǹfààní ilẹ̀ yìí nígbà tí yóò sì pè fún ohun tó lágbára sí àti àǹfààní tó dọ́gba fún àwọn orílẹ̀-èdè tó ṣẹ̀ ń gòkè àgbà láàrin àwọn akẹgbẹ́ wọn. Ẹni tó ti gbà àkànrí jẹ igbákejì ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Atiku Abubakar ló ti ń pè fún iye ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé látọwọ́ ààrẹ Bọ́lá Tinubu lórí èròǹgbà rẹ̀ láti mọ́ kópa níbi ìpàdé àgbáríjọpọ̀ àwọn adarí orílẹ̀-èdè ilé tún wáyé nílẹ̀ New York ti ṣẹlẹ̀ 81 rẹ̀. Èrè tó sì ń tàkó tó ìbéèrè ránṣẹ́ sí ààrẹ lórí ìkùnà láti fojú hàn àti àìlè wọ ilẹ̀ Amẹ́ríkà gẹ́gẹ́ bí ohun tó jẹ́ ohun tó ní ṣe pẹ̀lú ẹrù púpọ̀ lórí àjọṣepọ̀ orílẹ̀-èdè Nàìjíríà sí àwọn ilẹ̀ òkèrè. Ààrẹ Tinubu ló pàṣẹ fún igbákejì rẹ̀ Kashim Shettima eléyìí tó sì kúrò ní orílẹ̀-èdè wa Nàìjíríà lánàá lọ sílẹ̀ New York láti léwájú àwọn ikọ̀ ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó lọ rí kópa níbi ìpàdé náà eléyìí tí yóò sì ní ṣe pẹ̀lú ìjíròrò alágbára bẹ̀rẹ̀ láti ọ̀la. Nínú àtẹ̀jáde láti ẹni tí í ṣe olùbádámọ̀ràn pàtàkì lórí ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ Frank Shaibu sí Atiku, ó ṣàlàyé pé ààrẹ Tinubu ó ní pé kò láǹfààní àti kópa níbi ìpàdé ọ̀hún ti ṣe lẹ́ẹ̀kọkàndín ní 80 lọ́dún 2024, 80 irú rẹ̀ lọ́dún 2025 nígbà tí ó jẹ́ pé Shettima
oni o la nfani ati lo re soju fun bi awon ipade won wonye atiku lototo akoto ibere lori awon kan to ni se pelu awon akode ti ai fojun are to le se lori etoraje le yi nigba to nsalaye pe ipade na ati awon kan to ni se pelu ipade onga yi oni yo se agbe kale awon nfani fun awon adare lati joro pelu awon oludokowo awon alajumo jo sisepo to fi ma awon ile ise ijoba mi lati okeita Nino iroyin ile okere opo lara awon egbe olote ile ti won ba awon alase ile Ethiopia ja lawon apa ibe kokan lorilede na ti kede ifowosowopo won baye lati yo ijoba ni ile Addis Ababa kuro lori ipo ajosepo na won lo ko awon ajobi Fano Militia ile to nbe ni agbegbe Amara Oromo Liberation Army, Tigray People's Liberation Front, ati egbe kekere merin miran jo, labi ajosepo ti won pe ni isopo fun igbaye. Awon egbe meje na feso kan ijoba bi Ahmed pe o sakoso orilede na labi ogun ipaniyan. Won si salaye pe Ethiopia lo wa ninu ewu ipinya lasiko ta waye. Ewe titi di akoko yi awon alase ijoba apapo nile na won ni won kuna lati fisi si awon esun tabi awon oro to nja rinrin lorilede na Ethiopia lo ti fi bi opo odun wa ninu ogun ni agbegbe Oromia ati Amara eleyi ti won je meji lara awon ipinle ti awon eniyan po si julo lorilede na awon odo nile Morocco ti won lewaju awon ifehonuwa lodun to koja ti awon kan se koja enu ala orilede na lati wa nfani igbe aye tutun to dara lo si awon agbegbe mi won ni ati bere si ni dari oju won si apoti idibo lasiko ye bi orilede na se mura sile fun idibo lojoru eyi to je idibo akoko leyin ifehunu awon odo to gba emi awon eniyan awon to kopa ninu ifehunu na wa lara awon ti pe won dije si ipo ni legbimo asofin le na nibi ti awon oludije to le ni egberun meje lati ni egbe oselo meta de lodun ti ndije fun aga bi marundin ni irinwo pere Jones Bell Haide eni odun mokandelogun eni ti o kopa ninu ifehunu na on lo je oludije fun egbe oselo Progress and Socialism Party ni agbegbe Anchok ni Casablanca nibi to tin sise fun ajo fun eto omoniyan nile Morocco ifehunu na tan kaakakiri awon ilu nile Morocco lopin ona 2025 pelu awon bi awon olukopa pelu bi awon olukopa won se nbere fun eto ilera eto eko ise to lorin ati eto isejoba to dara nigbati won bu enu atelu iwa ibaje to nbile lorilede na gege bi akole ijoba airisese awon odo laarin odun 15 si 24 wa ni ida 37 lodun 2025 nigbati apapo airisese ni ile na to je ida 3 lapere Awon alase ijoba lati orilede America ati le China ati joro eto tutun kan ti o je ki awon orilede mejeji ma fi itanilobo ranse si ara won nipa awon isele to kan imo ero AI eleyi ti o si le nipa lori abo orilede won Akọwe ìṣúná America Scott Bessent ló ṣàlàyé fáwọn akọ̀ròyìn pé ìjíròrò náà wáyé lásìkò ìpàdé tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí aláṣeyọrí pẹ̀lú igbákejì alákòóso ilẹ̀ China Hao Lufeng nílẹ̀ New York lánàá òde yìí. Ìpàdé náà wáyé ṣáájú ìpàdé gíga ti ilẹ̀ America ìyàn tí ààrẹ ilẹ̀ America Donald Trump àti ààrẹ China Xi Jinping fẹ́ ṣe nílẹ̀ Washington lópin ọ̀sẹ̀ tá a wà yìí. Ẹ̀rọ ìmọ̀ AI yìí ti dojúkọ àkíyèsí púpọ̀ látọ̀dọ̀ àwọn láti bí ọjọ́ díẹ̀ sẹ́yìn lẹ́yìn tí àwọn olùṣèwádìí lágbo ìkìlọ̀ nípa àwọn ewu tó lè wà láti inú ìmọ̀ ẹ̀rọ náà. Àwọn aṣáájú ilé-iṣẹ́ ìmọ̀ ẹ̀rọ náà ti wá pè fún ìṣọ́ra púpọ̀ àti àkíyèsára sí nínú ìdàgbàsókè àwọn ẹ̀rọ náà láwọn orílẹ̀-èdè gbogbo. Nínú ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù lọ́wọ́ iwájú ẹgbẹ́ agbábọ́ọ̀lù Coventry City Taiwo Awoniyi oníyàpẹ́ yóò padà sínú ikọ̀ Super Eagles orílẹ̀-èdè wa Nàìjíríà fún ìgbà àkọ́kọ́ lẹ́yìn ọdún méjì lẹ́yìn tí wọ́n pè é láti rọ́pò Victor Osimhen tó farapa láàrin àwọn agbábọ́ọ̀lù 24 tí yóò kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ pẹ̀lú ikọ̀ Madagascar àti Guinea-Bissau nínú ìdíje ìkópa tún ìdíje Ife-ẹ̀yẹ Adúláwọ̀ ọdún 2027. Wọ́n kéde ìpadà àbọ̀ Awoniyi sínú ikọ̀ Super Eagles lójú òpó ayélujára ikọ̀ náà lánàá lẹ́yìn tí àwọn dókítà fìdí rẹ̀ múlẹ̀ pé Osimhen
òní lè kópa látàrí ìfarapa tó ní. Àwọn oníyè kópa fún Nàìjíríà gbẹ̀yìn nínú ìdíje ìkópa fún ìfẹ̀yẹ̀lẹ̀ Adúláwọ̀ ọdún 2025 kojú ilẹ̀ Libya nílùú Yo níbi tí ikọ̀ Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà ti borí pẹ̀lú àmì ayò kan sódò tó sì gbá bọ́ọ̀lù fún ìṣẹ́jú 24 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ náà. Super Eagles ilẹ̀ yìí ni yóò kojú Madagascar ní ilẹ̀ Yo lọ́jọ́ Ẹtì 25 oṣù kẹsàn-án kí wọ́n tún rìnrìn àjò lọ dojúkọ Guinea-Bissau lọ́jọ́ 29 oṣù kẹsàn-án yìí bákan náà. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó mọ̀ lẹ́jẹ́ ká bojú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti mọ fún pé Ààrẹ Bọ́lá Tinubu ló ti ṣàjọyọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ Olúrẹ̀mí Tinubu látàrí ayẹyẹ ọjọ́ ẹbí ọdún 1960 rẹ̀, eléyìí tó ṣe àkàwé rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ tímọ́tímọ́ àti olùbádámọ̀ràn pàtàkì. Igbákejì ààrẹ ilẹ̀ yìí tẹ́lẹ̀ rí Atiku Abubakar òun ló ti pè fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ látọ̀dọ̀ Ààrẹ Bọ́lá Tinubu lórí èròǹgbà rẹ̀ láti mọ́ kópa níbi ìpàdé àwọn àgbààgbà adarí ilẹ̀ eléyìí tí wọ́n pín wáyé nílẹ̀ New York nígbà tó sì ń tàkòtó ìbéèrè sí ààrẹ lórí àwọn ohun tó ní ṣe pẹ̀lú àìlọ kópa níbi àwọn ètò náà èyí tó ṣe é ṣe kó ṣàkóbá fún àjọṣepọ̀ ilẹ̀ yìí pẹ̀lú àwọn ilẹ̀ òkèrè. Ọ̀pọ̀ àwọn ẹgbẹ́ ajá àwọn adàlúrú àti ọlọ̀tẹ̀ òun ni wọ́n pé wọ́n tán ti ń jà pẹ̀lú ilẹ̀ Ethiopia láti ibi ọ̀pọ̀ ọdún àti agbègbè tẹ́lẹ̀. Òun ni wọ́n pé wọ́n ti kóra wọn jọ bọ̀ báyìí lábẹ́ ètò kan ṣoṣo eléyìí tí wọ́n pé wọ́n ṣetán báyìí láti yọ ìjọba nílẹ̀ Addis Ababa. Àwọn àgbààgbà adarí nílẹ̀ America àti China ni wọ́n ti jíròrò lórí èròǹgbà wọn láti wá ọ̀nà àbáyọ láti máa tanilólobó sí ara wọn eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ ẹ̀rọ àti àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú rẹ̀ pàápàá jùlọ lórí ọ̀rọ̀ ètò ààbò fún àwọn orílẹ̀-èdè tọ́rọ̀ kàn. Inú ìròyìn eré ìdárayá láti máa fún yín pé àtàmọ́tàsí ikọ̀ Coventry City Taiwo Awoniyi òní pé yóò darapọ̀ mọ́ ikọ̀ Super Eagles fún ìgbà àkọ́kọ́ láti bí ọdún bíi méjì lẹ́yìn tí wọ́n ní a ti fi ìwé ránṣẹ́ sí láti wá rọ́pò Victor Osimhen nínú àkọọ́lẹ̀ àwọn ikọ̀ ẹlẹ́ni 24 tí wọ́n yàn sípò láti gba ìfẹsẹ̀wọnsẹ̀ kojú ikọ̀ Madagascar àti Guinea-Bissau níbi ìdíje ìkópa fún ìfẹ̀yàlẹ̀ Adúláwọ̀ ọdún 2027. Èyí lópin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wà látọwọ́ Kunle Olówó. Ẹ lè darapọ̀ mọ́ aláwọn ojú ọ̀pọ̀ ayélujára wa gbogbo pẹ̀lú àti Wales Radio 893 nígbà tẹ̀lé fẹ́ràn tẹ́ ó sì tẹ̀lé wa lójú ọ̀pọ̀ ayélujára Facebook wa pẹ̀lú àti Wales Radio 893 FM fan page. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.walesradio893.com. Ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sójú òpó ìkànnì yìí sí yàrá ìkóròyìnjọ lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ ilé ìtura ṣojú ẹni. Adédàmọ́lá olóyèdè lómòròyìn náà wá sí ti gbọ̀nyín. Ẹ ṣe tẹ̀ ń gbọ́ ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. Ẹ máa yàṣẹ́ o.

jẹ́ ń sáré sójú òpó ilẹ̀ ní pápá in tó bá ń ṣẹlẹ̀ lágbègbè ọ̀dọ̀ tìyín bójú ọ̀nà tìyín ṣe rí kí ni tẹ́ ń lálà sí rẹ̀ kí ni tó dàbí ìṣòro ilé tẹ́ ń rí tẹ́ sì fẹ́ ké síjọba pé ẹ bá wa ṣojúṣe o ẹ bá wa wá ojútùú sí kinní yìí sọ ojú ọ̀nà tìyín ti dàbí páńpẹ́ kú ni sọ́nà ọ̀hún kọlódùmarè ó mọ sọ wá ká mọ́ jìn òfin àyè ká mọ́ kóònù páńpẹ́ kú ẹ̀yọ àwọn ọ̀nà míì ẹbí látàrí ìbọn ti rí bó ti ṣe lágbára tó tó léwu tó ń la ti ṣàpèjúwe rẹ̀ bẹ́ẹ̀ kọ́nà tìyín bá sì rí tẹ́ sì mọ̀ pé ó léwu púpọ̀ ó lè fa jàǹbá kọlódùmarè ó mọ̀ jà ní jàǹbá ẹ pè wọlé sórí ètò yóò lè mọ̀jọ́ náà nìkan o. Bóyá afárá ẹlẹ́sẹ̀ àbí afárá míì òun lẹ̀yìn rí pé ó ti fẹ́ máa yin jẹlẹ́gbẹ́ kan tẹ́ sì fẹ́ ké síjọba ìpínlẹ̀ ọ̀yọ́ àbí àwọn nǹkan kan míì nínú ìpínlẹ̀ ọ̀yọ́ yìí gangan pàtó tẹ́ rí pé ó yẹ kí ìjọba gbọ́ sí kinní yóò kán bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ o ẹja gbọ́ lórí ètò inside ọ̀yọ́ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ nọ́mbà ilé ètò wọnú òkúru lọ́sàn tù ní ọ̀nà rẹ̀ ẹjẹ́ máa mú lọ́kọ̀ kẹ́ èdè ìdìbò àwọn kẹ́ ẹ máa tẹ̀ ẹ́ bí n bá ti ń pè é ẹja gbọ́ kí ni ṣẹlẹ̀ lágbègbè ọ̀dọ̀ ti yín bò lójú ọ̀nà yín ṣe rí ṣe ẹ fẹ́ kí ìjọba ọba yín ṣe àtúnṣe ni àbí wọ́n ti kọ́ lẹ̀ ẹ sì fẹ́ ká bẹ̀rẹ̀ iṣẹ́ padà lórí ẹ̀ 0915-33-34-893 tó fi mọ́ 0911-33-33-893.

bó bá wá jẹ́ kójú òkú Facebook lẹ́yìn ti fẹ́ fà àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa ẹ mọ́ gbàgbé a wà ń bẹ̀ náà ketekete lẹ́ẹ̀mọ wò wá ń bẹ̀ Wells Radio 893 FM fan page Wells Radio 893 FM fan page ẹ níbẹ̀ ńlẹ́ ti máa wò wá bá a ti ń ṣe nínú kùlúwà ètò inside ọyọ nínú ìpínlẹ̀ ọyọ òun náà ni ń lọ lọ́wọ́ níbẹ̀ ẹ máa wò wá ẹni tẹ́ ẹ bá fẹ́ fi ṣọwọ́ lórí ìbágbègbè ọ̀dọ̀ ti yín ṣe rí bí ojú òpópónà bó ti ṣe rí tẹ́ ẹ sì fẹ́ kí ìjọba ó gbé ìgbésẹ̀ lórí ẹ̀ àti àwọn ọ̀nà míì eléyìí tẹ́ ẹ rò yí pé kò dáa tó ẹ̀yin ò ẹ fẹ́ kí ìjọba ọba yín pè gbésẹ̀ lórí àbáwọn kankan míì wà àwọn agbègbè míì kèé sojú ọ̀nà nìṣòro wọn iná ni iná tí ń lò tàn sán ọ̀run tí wọ́n ẹ̀ máa rí ìnà bá ń kọjá lálẹ́ àbí nídájí àwọn agbègbè míì rí wọn apá àwọn ò tiẹ̀ fẹ́ kankan nú ẹ̀ kíjọba ó ṣàbáwọn gbẹ́ ìntàwọn ò fi máa romi pọn ni ìntàwọn fẹ́ràn tí wọ́n sì ṣèpẹ̀ tó yẹ pé ìjọba ó sì gbóhùn ẹ̀bẹ̀ wọn pé yá o lágbègbè báyìí wọ́n ti ké sí wa apá àwọn nílò nǹkan báyìí ó di dandan kan sí ẹ̀yọ tí ẹ sì wá máa rí nǹkan ni pé ẹlòmíì ga tó jẹ́ ẹlẹ́yin ijó àánú nílùú ó lè dìde pé ẹ̀yin táwọn èèyàn sọ ìpín nínú ìpínlẹ̀ ọ̀yọ́ agbègbè báyìí èmi náà lè ṣe ẹni tó lódùmarè náà bá wò kó tún ṣe ara rẹ̀ náà ni. 0916-893-1000 0916-893-1000 àti 0915-33-34-893.

ọ̀sẹ̀ tó kọjá yìí àwọn ojú ọ̀nà kan wà tí arìnrìn àjò láti wádìí torí pé àwọn náà ti ń kàn sí a pé àwọn ọlọ́run wá bá wa wọ̀nà wa yìí ẹ̀yin àwa náà fẹ́ kíjọba ó bá wa gbégbèsè ẹ̀dá kan ẹ̀ bá wa sọ lórí ètò yìí àwọn ọ̀nà bíi àwọn ọ̀nà àdéhùn ńláhùn ẹ̀yin àwọn èèyàn bá dọ́nà ibẹ̀ lóòótọ́ ẹ̀yin ó rí àwọn ọlọ́kadà gan kan tó gbé yín ó ní wọ́n ti máa dáyè lé yín pé ọ̀nà ń wò dá o iye báyìí là á gbà o níbi ọ̀nà ọ̀hún bó ti rí tó tí wọ́n sì pé báwa sọ lórí ètò dákun báwa ké gbàjà rẹ̀ ta bẹ́ẹ̀ bẹ́ẹ̀ báwọn kìí ṣe dá nìkan o àwọn ọ̀nà míì náà wà tó jẹ́ wípé àwọn ọ̀nà ọ̀hún bẹ́ẹ̀ yẹn bá débẹ̀ bẹ́ẹ̀ yẹn a sì tún wò pé ó sì dá yín lójú pé ojú òpópónà léléyìí ọmọ fẹ́ jọ gbó ó fẹ́ dàbí inú gbó àbí ṣèṣe inú ra là ń lọ báyìí tẹ́rù ó mọ bàyàn ṣùgbọ́n kí làwọn tó jára àdúgbò ibẹ̀ fẹ́ ṣe nítorí ẹ̀ làwa ti ṣàgbékalẹ̀ ètò yìí ẹ̀yin tẹ́ ẹ bá jára àdúgbò ibẹ̀ ará agbègbè ibẹ̀ nígbà ẹ bá sọ ọ́ta làwọn èèyàn ó fi mọ tẹ́ ń dojú kọ tẹ́ ń là kọjá ṣùgbọ́n nígbà ẹ bá kọ̀ tẹ́ ẹ sọ ọ́ta tẹ́ ẹ panu mọ́ tọ́.

pàápàá ẹ jẹ́ máa fẹ́lẹ́ ìbọ́sẹ̀ abala kéde ètò yìí níbi tí a ti máa mẹ́nuba àwọn ìròyìn lórí bí nǹkan ti ń lọ nípínlẹ̀ ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí bó ti ṣe ń ṣẹlẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ kí ló ń ṣẹlẹ̀ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ nyo ní ọ̀sẹ̀ tó lọ àtọ̀sẹ̀ tá a bọ́ sí yìí kí làwọn tó ṣẹlẹ̀ ẹ mọ̀ pé lérí táwa ṣe náà ni pé a ní í dé kété àwọn aráàlú kò dí sí gbogbo ohun tí ń lọ àti tó bá ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ ọ̀yọ́ nítorí ẹ̀ òun náà lètò yìí ṣe wà a sì tún ti gbé wánú bá a ti máa ń gbé dé a ti gbé kinní ọ̀hún dé lórí bó ti ń lọ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ tá a wà yìí ó yà o ẹ jẹ́ máa mú lọ́kọ̀ọ̀kan èdè ìjìnà mò ń bọ̀ náà ẹ jẹ́ ń dákun tò lódìẹ̀

Ọ̀yọ́ nínú ọ̀sẹ̀ ilé ìta lò lọ yìí bí ìjọ mélòó síra wọn òun náà ni ìròyìn kan jáde nínú ọ̀sẹ̀ ta lò lọ yìí ní òkè ìpẹ́ o nínú òpin ọ̀sẹ̀ yìí náà ni òpin ọ̀sẹ̀ ta lò lọ tán yìí ìròyìn kan jáde pé ìjàpá tó jẹ́ ìjàpá tó ti pẹ́ láyé tó jẹ́ pé ó ti pẹ́ láàfin ọ̀yọ́ lé ìyẹn ọ̀yọ́ kingdom wọ́n ní ìjàpá ọ̀hún wa máa pè ń bàbá wọ́n lo ọ̀dàgbèrè fáyé wọ́n sì ti gbèsìn ìjàpá ọ̀hún ti pẹ́ láyé púpọ̀ tó jẹ́ pé àwọn tó ti jọba láàfin ìlú ọ̀yọ́ ń bá wọn gbénú ààfin ni tó jẹ́ wípé ẹni tó ń rí sí ìgbóhùnsáfẹ́fẹ́ ààfin ló fọ̀rọ̀ ọ̀hún léde pé ẹ wò ó ìjàpá eléyìí tí o ti pẹ́ láyé ọ̀hún tán pè ń bàbá ó ti dágbére fáyé kó dìgbà ó ṣe ò tí wọ́n sì kéde rẹ̀ táwọn èèyàn tó jẹ́ pé òun kálukú sì ń ṣèlédè lẹ́yìn ìjàpá ẹ pé ìjàpá ọ̀hún ó ní bó ti jẹ́ nínú ààfin kì í kàn ṣe kinní wọn ni ìjàpá ọ̀hún ti pẹ́ láyé tó jẹ́ pé púpọ̀ nínú àwọn bá ti bá lò gbà kó tó wá dé wípé ìjàpá tán pè ń bàbá yìí òun náà ṣe kinní ó fi lẹ̀ òfin ṣàṣọ́bọ̀ra ó wọ̀ káà lẹ̀ sùn.

bákan náà nínú ìròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́ inside Ọ̀yọ́ náà lètò tẹ láǹfààní àti máa gbọ́ lọ́wọ́ ìròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ni ẹgbẹ́ òṣèlú alábùradà PDP ẹni tó jẹ́ olùdíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ti gun ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni tó jẹ́ agbẹjọ́rò amòfin Azeem Bọ́lárùmí ó ti kéde wípé ẹ wò ó ẹgbẹ́ òṣèlú alábùradà PDP kò mọ̀ tí kú kò mọ̀ tí ìwóyakata kò mọ̀ tí ìṣubúlulẹ̀ kò mọ̀ tí ìfọ̀nyágányágá wọn ni ẹgbẹ́ òṣèlú ọ̀hún ò tí ìfọ̀nká sínú ẹgbẹ́ mi o ṣáájú ètò ìdìbò gbogbogbò ọdún 2027 tí ń bọ̀ jẹ́ kí ló ṣẹlẹ̀ kí ló dé tàsí Bọ́lárùmí fi ń sọ eléyìí wọn ni Bọ́lárùmí tó jẹ igbákejì gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ yìí ló ti kéde ọ̀rọ̀ tó sì fọ̀rọ̀ ta ó fi ọ̀rọ̀ léde ó sọ̀rọ̀ lórí bó ti pé wò ó òun tẹ ń wò yìí o òun Bọ́lárùmí òun ó sì dáadáa bọ́ bá yan òun pò ó ọpọ ọrọ kágbọn ọrọ tó sọ pọ ṣùgbọn ó ń pariwo ó sì ń ké gbajá rẹ ń polongo rẹ wípé ẹgbẹ òṣèlú alábùradà PDP ìpínlẹ ọyọ kò tí ìfọnyángányángá kò tí ìwólulẹ bẹẹ kò sì ṣubú.

lórí ọ̀rọ̀ eléyìí ti ń fa wuyewuye tó ti dì fáńfà tó jẹ́ pé oríṣiríṣi àríwísí oríṣiríṣi awuyewuye oríṣiríṣi ọ̀rọ̀ olo ti ń jáde lórí ẹ̀ nínú ìpínlẹ̀ ọ̀yọ́ wa láàrin gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé àti olùdíje dupò nínú ẹgbẹ́ òṣèlú APC Sàràfàdéèn Àlì ìyún àwọn igun tí ń ṣèpolongo Sàràfàdéèn Àlì tọ́rọ̀ ọ̀hún ti ń dì fáńfà lórí iná eléyìí téèyàn máa ń fi rìnà lójú pópó àwọn iná tíjọba máa ń ṣe tán máa ń so mókè tó jẹ́ pé ọkọ̀ yóò fi máa ríran bílẹ̀ bá ti sọ àtọkọ àtèrò ni wọ́n tán yàn tí ó mọ́lẹ̀ yòó fún tó ń kálùkù ó fi máa ríran kọjá ẹ ti mọ̀ inú ojú pópó ẹ̀yọ́ tọ́rọ̀ ti dì fáńfà lórí ẹ̀ ò ní wọ́n ti wá sọ̀rọ̀ ìpè àá ẹ̀ sọ pé àwọn náà tà ń lò lójú pópó ẹni àfinà ọba lòó ẹni ẹ̀rọ amúná eléyìí tí à ń depó sí tí wọ́n ń kó wọlé ńlá fi ń tàn án ẹ mọ́ sọ̀rọ̀ báwọn o ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì lórí ìgbóhùnsáfẹ́fẹ́ sí gómìnà Ṣèyí Mákindé dókítà Sulaimon Olariwájú olómọ̀ fọ̀rọ̀ ọ̀hún léde ló pé ẹ mọ́ sọ báwọn o wọ́n fọ̀rọ̀ léde nípa bí ìjọba Mákindé bí ò sí ní tọrọ àforíjì lórí ibi tí ń tan iná fún àwọn aráàlú nípínlẹ̀ ọ̀yọ́ láti jẹ́ kí nǹkan rọrùn láti máa dáàbò bò lú wọ́n wá fi ọ̀rọ̀ léde wọ́n pé ẹ wò ó ẹbí tẹ́ ẹ ń fún fàáyọhún wípé ẹyin àwa ń fi nǹkan kan àfi ń tan iná táwọn èèyàn fi ń rìnà lójú pópó lálẹ́ àti nídájí ẹni pé àlóná ọba bó ti àfin náà bá tàn án àwa ń kówó rẹ̀ pó fi tan náà ọ̀hún ni wọ́n ní ẹ wò ó ẹ̀dẹ̀bí rẹ̀ ìjọba àpapọ̀ ẹ̀dẹ̀bí rẹ̀ ru ẹgbẹ́ òṣèlú tó wà ní ìṣàkóso bí wọ́n ti sọ́nù wọn lọ́wọ́ kọlà kùnà o àwọn náà sọ bẹ́ẹ̀ o nínú ìpínlẹ̀ ọ̀yọ́ náà ni wọ́n ti ń fọhùn bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ kọlà kùnà wọ́n ní ẹ̀dẹ̀bí rẹ̀ ìjọba àpapọ̀ eléyìí tí ò pín iná mọ̀nàmọ́ná inú ọba bó ti yẹ àti bí kinní ọ̀hún ti ń ṣe ségesège àwa kọlà sọ bí wọ́n ti gbé jáde nínú ìròyìn ọ̀hún òun lèmi ti jùú ta gẹ́gẹ́ bí mo ti sọ pé bí ti ń lọ nípínlẹ̀ ọ̀yọ́ èmi ò ní jẹ́ kí tí ìyẹn ò dì síbẹ̀ bá ti fìlédè òun náà lójọ́ lọ ń kà á o.

Ìròyìn kan rè o lórí ibi tí ń lọ nípínlẹ̀ Ọ̀yọ́ níbi tí àwọn ikọ̀ kan tán kóra àwọn jọ tí wọ́n pera wọn ní Watchdog for Good Governance yan bí àjọ ọ̀dẹ tí ń sọ̀dẹ̀ fún ìjọba rere àwọn tí máa ń sọ ìgbésẹ̀ pé bóun náà ti ń ṣe ẹ̀bẹ́ oníròyìn ti wà sẹ́mọ̀ pé àwa ni bí aṣojú àwa àgbẹ̀ alárinà láàrin ìjọba àti àwọn aráàlú bẹ́ẹ̀ náà gẹ́lẹ́ o náà làwọn ọkọ̀ yìí tó jẹ́ pé wọ́n máa sọ pé ìjọba ilé ṣe dáadáa ó ṣe dáadáa fáwọn aráàlú bá ti pọ̀ ọkọ̀ wọn nù wọ́n náà ti fọ̀rọ̀ léde òní ọjọ́ àìkú lórí ìtọ́pẹ̀ ní ìwópalẹ̀ ìwótútú ohun tó ní í ṣe pẹ̀lú omi táwọn aráàlú ń lò omi fún àwọn aráàlú nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wọ́n fọ̀rọ̀ léde ọ̀rọ̀ pọ̀ gan nínú ìwé kọ́bọ̀ wọn mọ̀ ni o wọ́n ní pẹ̀lú òbítíbitì bílíọ̀nù owó náírà eléyìí tí ó ń jáde lọ́dọọdún fún ẹ̀ka tó ń rí sọ́rọ̀ omi nílẹ̀ yìí wọ́n ní nǹkan bí ọdún méje àtààbọ̀ báyìí tí àkóso gómìnà Ṣèyí Mákindé tó jẹ́ pé owó tùlùtùlù ní ń jáde ṣẹ́ka ọ̀hún tó ń rí sọ́rọ̀ omi o wọ́n ní ọ̀rọ̀ omi mọ̀ tí wó palẹ̀ kò mọ̀ sí ti ń jẹ́bẹ̀ fáwọn aráàlú kò sí ti ń jẹ́bẹ̀ fáwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sọ̀rọ̀ lákòókò tán bá àwọn oníròyìn sọ̀rọ̀ nìbàdàn lẹ́ni tó jẹ́ aṣojú wọn tó bá àwọn ròyìn sọ̀rọ̀ òun tán pè ní comrade ahmed adéyẹmọ ló fọ̀rọ̀ ọ̀hún léde o lórí bí àwọn aráàlú bí wọn ò ti ṣe rí omi lò mọ́ tí wọ́n tiẹ̀ ti kọ́lẹ̀ pé omi tí gbogbo tonílé tẹlẹ mọ́ máa ń pọ̀ tó jẹ́ pé bí àkókò bá ti dó báyìí ẹ̀rọ tíjọba sì ó bẹ̀rẹ̀ sí tú omi yàyàyà tó ń kálukú lọ gbé garawa lọ gbé báàfù táwọn tó pé ó yá èmi lókàn wọn ní kálukú ti pọ́ tì pé ńgbà wọn ti mọ̀ pé ó yọ mọ́ òun kálukú ti wọ́nà àgbáyọ sí àti mọ́ rómi rẹ̀ wọ́n ní òsómi o wọ́n ní gbogbo òun kálukú sá wá ọ̀nà àbáyọ ní tọ́sọ́pọ̀ ó pọ̀ púpọ̀ bá ní àtẹnubọ̀ ilẹ̀ ó sù ú ilẹ̀ ó mọ̀ ọ́n ṣùgbọ́n wọ́n sọ̀rọ̀ wọ́n pa bèyàbèdún ọ̀rọ̀ pé ẹ wò ó wọ́n dárúkọ

0: ni ojulari are ni to sare
1: lo ojulari sorry yoruba man ko we kan wa lojulari ore odenu oya oya to se bi o sare lo le sorry ani to sare lo le yen to lo re wo awon eyan fa dojo waju won ni ma po we fu pe nigbati obo se gbombo laja re wa abo mo ni
0: sugbon ko wa ye ko mo ri be
1: lọ́nà wo
0: mọ pé bí èèyàn bá ti rẹni tó ń lọ lù báyìí àwa mọ sáré ràn wọn kẹpẹ dákun bá ti ń lọ o ẹ bá ara gbábọ ẹ bá ara wo bọ o bí nísìnyí báyìí mi bá dákọ lútẹ lọ́sìn báyìí mo fẹ́ràn nǹkan nílùú púpọ̀ àkàrà ògbó mo ti dákọ rẹ mo tiẹ̀ ti padà wá dákọ rẹ.
1: nítorí rẹ ni irú wa iná ṣe máa fòru làmọ fi travel.
0: kò wá dá bá àwọn káṣí
1: ẹ̀rẹ́
0: yìí pẹ́ o mo n po dada
1: o te yan bara bo latoko so mo po po mo so loto ni ye o
0: e pe loko ilu mi na ni pe loko sugbo bo ti ni
1: ajo kini ana mo so mo leleye so mo ogbo mo so se se ka ko so mo eyo mo ogbo mo so yi da se po tani kan pe yi lo mo
0: o da ti yan ba lo ilu nla ilu oba
1: ilu oba
0: eyan tun ko
1: la si meji ka gbo
0: ilu nla ilu oba o se ba lo sibe e n pe n tan ma ta nbe original
1: ni bawo eyan ba sabosi ni wo pelu kan lu nla ilu wo ni jelu lati oloko
0: o se ki tu igba ti mo da ko re
1: sibe ni pe mo awon mo so ni o ri ilu baba wa ta wa le fi yan ni tami ayan bayi tami ayan bayi
0: sugbon e de
1: mo so ni ilu ti wa
0: e de bi yin kan igba te de le se e je ka iyen gangan koko baba oloka se e je ka se mu ko yan gan
1: sori igba ti mo di amola tan mo mu eko le mo wa yangun so de yan ba di amola won ma ra la fi amola lara re amola ba yo mo dan
0: ni
1: da
0: bẹẹni
1: ṣe
0: mọ to ṣẹlẹ nígbà tí mo dóko wa láàṣì nígbà tí mo jà mọlà tán mọ ẹ bá mi wá ní ìmùkan yangan sí kí ni bá ṣe bí ọmọ ìlú gangan ìgbà wọn mú tán wá ní bọ́ sábẹ́ igi ọdán mo wá ń gbọ atẹ́gùn yẹn atẹ́gùn yàtọ̀ sí ti gbòòrò ká mọ̀ pààrọ̀
1: ó yàtọ̀ sí ara sórí
0: ọwọ́
1: ọ̀tọ̀ ọ̀rọ̀ abáwọlé
0: pẹ̀lú ògbómọ̀ṣọ́
1: ògbómọ̀ṣọ́
0: ìṣòkò
1: jẹ́ àtọ́tọ́ṣọ́
0: ìlú
1: ńlá ni
0: ògbómọ̀ṣọ́ ìlú ńlá ni sórí láyé ìjọ ni a máa já
1: mọ̀là
0: tán wọ́n rè
1: sùn sábẹ́
0: ògì ọdán
1: tó
0: bá láwọn ọmọ bọ̀ ilé rẹ̀ sáà nísìnyí àwọn kan tí ń ju
1: sáàgì
0: sókè kí ló ń bí kò ń sabúlé mo ti kọ́rọ̀ mi jẹ́ ẹ kúrò lẹ́ni gbogbo ibi tí ẹ ti ń gbọ́ ìkànnì kànga gbọ́mọgbẹ́ wells radio 89.3 FM ẹkún ti mọ̀ pé tó bá ti dọjọ́ monday ọjọ́ ajé tí aago márùn-ún bá ti lò báyìí ẹ̀yin ò ẹ ti mọ̀ pé ohun aláyọ̀ làwọ̀ lẹ́mọ̀ gbọ́ bàbá ti fọwọ́ ìdùnnú àti àwàdà àti ọ̀wẹ́kẹ̀ abá ti fi wọlé báyìí ẹ ti mọ̀ pé tó yín ètò wa ẹbí aláyọ̀ ni ó ti kàn ọkọ tó ti sún kàn náà ni bẹ́ẹ̀ sì ni ẹ sì mọ̀ pé lórí ètò yìí bí àlàáfíà ẹbí bí ó ti wà bí ó ti mọ bómi àlàáfíà bí ó ti mọ ọ̀tọ̀rọ̀ tí ò ní dàrú òun ló jẹ wá lógún wo ẹ ti mọ̀ pé bẹ́ẹ̀ ti mọ̀ pé ìkànnì mọ̀lẹ́bí àkọ́kọ́ ni ìkànnì wells radio ní ìpínlẹ̀ yìí ìyẹn tó bá ti jọ mọ́ mọ̀lẹ́bí àtọ́jú ọmọ ni ọkọ ni ọ̀rọ̀ aya ni kí gbogbo wa ká lè fi ìfẹ́ so kífẹ́ lè so wá pọ̀ ó dàbí orúkọ kọ́mpìnì kanu ìfẹ́ so wá pọ̀ so ti yé yín kífẹ́ lè so gbogbo wa pọ̀ ìyẹn tó jẹ wá lógún nù àtúntìdé lè nígbà tí mo ń dé ẹ̀jẹ̀ àtújọ ṣe o ẹ mọ̀ dá wa dá torí pé láìpẹ́ láì jìnà nígbà tàbá kí yín tán tàbá dá ọkọ̀ wa tán a ṣílẹ̀kùn fún ìyá àdìbò àti bàbá àdìbò ẹ sì tún gbọ́ ohun tán kó wá lè ní ṣùgbọ́n kó tó dìgbà ohun ọ ẹjẹ́ ń dá ọkọ̀ tèmi ó kọ tèmi ò yípadà ohun tèmi tọ́pẹ́ akin kò lè ẹ àyà akin ló sọ pé ṣàlàáfíà là bá yín bàbá lámọ̀lẹ̀ bá ń kí àwọn aráàlú.
1: ó ṣàlò kọ òun ò yí padà àmọ yóò kọ tó yẹ pé rẹgbàrò wọn fi ń kọ ọrí sí.
0: eléyìí ò yí padà ó dúró déédéé.
1: ó ti gbó àbí ẹyà láti akíyí pé ẹkún àtàrọ àkùṣe ní báwo lójú ọjọ ti ṣe rí lọdọ yín lágbára ọlọrun àtẹmí àti àṣìdìrí láòṣe ẹ tọrí ìjọba àkókò sanni ọmọdéjọ bí lorúkọ tèmi ẹ wọ ẹjẹ máa bẹ tó bọ.
0: ẹjẹ máa bẹ tó bọ ẹjẹ sáré sọ pé bàbá fẹ polówó ọjà ẹ mọ kọjá yín bọ wá sí ìkànnì kànga gbọmọgbẹ àbáyín polówó ẹ lówó tí kò ṣe kìnní tí kò jẹ gajara lọ o ṣùgbọn kó tó di pé a tẹ ẹ síwájú ó di dandan káṣílẹ fún bàbá àdìbò àti ìyá àdìbò torí pé wọn ti ń dúró dè wá.
1: Àyànjú
0: ẹ̀ kálàfíà
1: àwọn
0: àláfíà àbáṣẹ̀dọ̀ ni wá.

0: So, and Baba Debo, a crawly shall have a mobile. Baba Debo,
1: yes, or to echo Baba Solo,
0: Baba Monkey,
1: Kiki, Kiki, like Lodama,
0: Oda, Kilo, she, Ataro, Mutin, won ye,
1: Kiki, Kiki,
0: Kiki, Kiki, Kiki, Kiki,
1: Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, Kiki, E ki ni ru re ki la fe ma ti fu.
0: Baba Debo eni suru. Alafia lo ye ka ma
1: gba lai. Alafia bo.
0: Mo ti wo lataro ti mo ti ji ti mo fori orokun meji mi kunle kiyin laaro yi. E da mi lohun.
1: Kikire o ni tewo gba lowo oru awon bayi.
0: Mo tun gbonje fun yin e da mi lohun.
1: Ah ah. Kani kan wa ma so fun mi pe pepe se ore ehun lati gba won ti jo wa ni secondary.
0: Baba Debo eni suru.
1: Lati primary school.
0: Ki mo se gangan. Ki mo se.
1: Awa gbe phone bi aba ti joko a ma soro. Ki le ma ri so.
0: E ma binu o ko ma di ko mo wo agbalagba
1: kini obin ba de bi
0: alaba te so yo ti ye mi e na nbe ki mo se
1: to birin ba de bi pe yawo ile ko ma po ohun lori opin ki lo ba de be
0: ta lo ta wa lo lori opin ba de bo
1: woni
0: emi
1: be ni
0: ah ah ba
1: ta ki lo ma ri ki lo ma ri so
0: ba de bo te mu mi se
1: ki lo ma ri so
0: ti mo mo ri
1: so
0: ko ti ye mi
1: o ma kuri to ma ba soro ye se
0: omo okunrin wo le wa nda ko
1: o ma pe bo la fi fun mi o
0: omo okunrin wo ba de bo
1: ni aliano ta lo ba soro laliano
0: laliano emi ati ni lade wa ta jo ndo we ke igba ta de onja leto
1: eh eh eni to pe owo le yen
0: ta lo awon ti o pe mi mo po baba debo ta
1: awon to pe
0: ta ewo gangan
1: ni ni to dide ko legbe mi to lo senu ona to lo gbe ko so pe leyin igba yen
0: se iya adija
1: ko
0: ta wa lo pe mi
1: ya jango ni se bi leyin igba yen mo tun lo ri phone we mo tun lo sori WhatsApp mo tun ri message to makunrin yen to send si e
0: ah ba debo abi ise ore mi sola
1: ebi oma o
0: ah se sere ni baba debo
1: ebi iyawo le ba debo lori okun
0: ba debo se
1: ebi oma bi ti gbogboro adogbo odogbo oju kokoro
0: eni suru baba debo eni suru aha en sere ni sola te momo ni
1: sola kini momo
0: o lo mo pe mi
1: ki lo pa ibi ati epo
0: ah ah sola
1: ki lo pa mi ati epo
0: se ah ah se no ti igba te ri mi te so npe te fi so ke wo mo feran re se mo pe mi ati la jan rin lojo
1: e pa to ti lo le oko ki tun iba se po la
0: ore mi mo ni sola
1: mi o fe ru ore be mo fe
0: ba debo
1: mi o fe
0: se nsi eni
1: je ko na lo di le mu ki wo na di le mu
0: e mo mo sola ti mo nso yi
1: e bi omo
0: ati keke mo la ti nbo re wa
1: gbo e bi omo sola se be ti bere nu bi ti bere nu
0: die
1: nbo ba ya eni o di
0: baba debo eni suru gangan se boya kin juwe sola yi gangan
1: fun
0: e je njuwe ke le gbo dada se mo sola yi adugo kankan jo bi wa si o ati donbo lati kekere ni o
1: ademi ofe se
0: koda ile iwe alako bere kankan la jo lo atujo lo ti university papo ni o
1: ofe
0: ah ta atujo se course kankan na
1: kankan lo fara monu mejeji
0: ah
1: ninu ko ku lodo mi ko lo ba sola
0: ah
1: ninu ko bi sola le
0: ba de bo se nsere
1: mi ade mo fe iti mo fe ni mo so yen
0: Emo serious.
1: Bad
0: ba debo
1: enti won fe di mo
0: so oro sola teyin gan ni number e te mo pe
1: o fe sola se o se wa mo ah ebo lo fe doloko meji
0: oloko bi meji aye je ori jere
1: o wa mo gbe fodu o nu o ma pe losan yo mo pe loru kini pe fun
0: ore mi ni
1: ore kini ori yawo le ni
0: o ni yawo emi ati yawo re na mo nso lo
1: e pa lo joko ti yawo re
0: ba debo da pe ti ati pe oro yi ni kini go tin la ronu
1: ijo tin ma tun puro re
0: ah ah
1: mo pe kawon omo han be ki won na ki won dado bale
0: to ba ki la gbe ki la ju
1: ah
0: lori pe mo lore okunrin
1: o ti ju be
0: te ti mo tawo bi mi mo teyin gan na te mo n ba so
1: le ni
0: bo ba je pe nsi eni e da kun fun olo
1: sori igba ti mo ri iwa ti e te n bo ni ana mo ko wo pe abi ki kokko fun ni boju oloyi
0: kokko
1: ti jale wo
0: lore mi
1: be ni
0: ah ki lo de
1: ma ro pe ko mo baru iya wa ije
0: ah ah
1: mo pe kawon omo han be ki won lu
0: ah ah baba debo
1: so fun o
0: ah
1: to ba ti ri mi ko ma holo
0: ba debo se ri
1: to ba ti ri mi ko ma duwo
0: se mo pe jeje ndede ni kini ko duro tele mo to o
1: ani mo gbodo fun ri mo la
0: ba debo e mo ba mi so o
1: mo si gbodo ri ko pe mo
0: ba debo e mo be mi so ah ore mi timo ta ti jo n ba bo e ma ti kin to mo yin ba debo oko mi le je sugbon kin to mo yin mo ti mo so la mo ti mo ore mi te se tori pe wa jokunrin
1: iwo lobi lore
0: ba debo
1: lobi lore
0: mo koku owu ni be ba njo owu ni ke so ki le ba mi so ki ma lore okunrin mo ore okunrin mele mo ti wa ni leyin so la te mo
1: so fun ki mo rina padi e
0: ah ah
1: ti ma rina padi e
0: se mo pe lana ngba ta kuro ti mi ati e ta kuro ni bi ta lo tan ta wale temi ati yin soro ni o sa in kisele kan lo sele to sare pe mi ta si njo nrin se erin ta wa ri ni ndun yin be
1: o sele pe o
0: ah ah ore mi o le so
1: o niyawo
0: o niyawo
1: eh adogbo o le ni o le
0: ba se bo ah oro yin ti ye mi
1: o ye ko mo
0: be na ni jo ni ana ni mo ri pe mo sa ri pe mi in si whatsapp mi
1: ateyin
0: le mo ji ka message emi ati re
1: ka message
0: e se mo mo ka message
1: ni do ba mu
0: e se mo ka message emi atore mi okunrin
1: mo ti ran awon eyan kan mo ti ran won pe ki won ba mi wa bi ile re wa
0: in gbo wa in gbudo wa oko mo fe
1: ha so fun
0: tori pe mo ti wa foko ba in gbudo lori okunrin
1: mo ha so fun ka pada sule o
0: ah ah kilo de
1: ta ba sule
0: e je so ra yin ba de boke so ara yin gidi gan
1: e kokan pe won pale re mo na
0: ni bo na pale re
1: mo
0: e je so ra yin se mo penu duro fo loro yin eh enu le ni e ni action
1: o toro ni mo so fun
0: e je so ra yin to ye pe se ni ke je jawo nbe
1: sori bi oro de
0: emi o mo ro owu te nje o
1: e bi oro de
0: du iro owu o wa nu ah ah e wa ra yin se ngbona
1: ko mu sola tabi ko mu me mu kan meje
0: he he e mo gba mi o
1: mo se wa inu nbi mi
0: inu wo ni nbu yin
1: lori inu nbi mi inu mi ru
0: o baba debo
1: inu mi ru lowo
0: eje ewe ni suru tori eje ruru eni suru eni suru ba debo
1: eje be won fe jo le fun
0: awon
1: eyan
0: awon wo le fe jo mi su lori pe mo lori okun ah ah ba debo se si eni seyin o lawon obinrin te mo n ba so re ni
1: aloko lale mo pe awon eyan le olori
0: emi e o be ti paro mo mi ba debo e ku mo mi e mo mi lo tan pe won soju meji sugbon re mi ni so la ki wa mo fe se bayi e wo mo ti e ti pe won ba wa da si tori e mo n te se o e o wu gbona owu lo n se yin e lo e kuro le oruko yin ati biti e ti po e je pe number atajare e wo e je wa baba debo soro won tun si bere enu e wa ba n ba won soro won ti fe mo fe won wa ni mo lori okunrin mo kilo de tani nje seru e
1: oro eyun ti bere
0: e dakun tori olohun e wa baba debo soro number to wa kulu yire ojare 0916 893 1000 tabi 09153 lọ́nà mẹ́ta 4893 ẹ pé ba àdèbò kẹ ẹ bá wọn sọ̀rọ̀ níbi tó ti ń gbọ́ o ẹ ló ẹ kúrò lẹ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá ẹ kúrò lẹ oje.
2: Àyí àdèbò.
0: Èyó.
2: Ìyá àdèbò.
0: Èyó.
2: Ẹ fún ètò kò ní lẹ́yìn bàbá yín fún mo kí ẹ̀yin náà. Adé Olúṣẹ́gun ló kọ mi, mò ń pè látàrí
1: bọ́ọ̀lù.
2: Ọgbọ́n agbọ́n ló ń gbogbo fi kọ́ ni. Ẹ ti kọ́ wa lọ́gbọ́n ni ọ̀pọ̀ ọgbọ́n tí náà ò ní jọba. Ìyá àdìbò ẹ̀yin mo bẹ́ bá sọ̀rọ̀.
0: Mo ń gbọ́ yín ò bọ̀dá dé.
2: Báwo, ń bẹ ní ẹjọ́ ka sùkúù ni, ọjọ́ bí yín ládùúgbò ni. Ẹ mọ̀ yìí pé ń bẹ̀ yín ti di ẹni tó wà sí ọkọ. Irú ọkùnrin yẹn ẹ yọ̀ǹda rẹ̀ ni. Káyé mọ kó a tún máa le.
0: Kò mọ̀ ṣàlẹ̀ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ tímọ́tímọ́ àti kékeré.
2: Bàbá àdìbò. Lọ́ba kọ̀ tó lóhun ọgbà ẹ̀yin náà lọ́ọ̀rẹ́ obìnrin.
1: Ah ẹ bóyá tí ọ̀sẹ̀ nìkan nù.
0: Ah ẹ mọ̀ gbà mí.
2: Ẹ lọ́ọ̀rẹ́ obìnrin.
0: Ní tẹ̀sán nù.
2: Bàdébò náà lọ́ọ̀rẹ́ obìnrin.
0: Bàdébò.
2: Bọ̀dá
0: Adé.
1: Jẹ́wọ́ bọ́ ọ̀sán tí yóò tọrọ.
2: Ṣé abẹ́ ọmọ lọ́ọ̀rẹ́ ọkùnrin? Ìwọ́ ṣe fẹ́ jọ máa tẹ̀lé ra yín kiri mọ́.
0: Bọ̀dá Adé. Se n tẹ ẹjọ tẹ danu n gbọ yín dáadáa mọ bọdá dé ẹ lóò.
2: Bàbá àdébò ìwọlé ẹ lọ.
1: Ejí wọ́n ṣe nu.
0: Ojú òpó òun ti ẹ̀ tẹ. Ẹ tún mi pè dáadáa ẹ wò ẹ pè wá èmi ò fẹ́ ntẹ ẹ mọ̀ dájọ́ o. Ẹ bá ní bá fẹ́ pè kó dájọ́ kó fi ìbẹ̀rù ọlọ́run dájọ́ tó wà nílẹ̀ yìí ẹ lóò. Ẹ ló ẹ kúrò lé orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
2: Ẹ ló ẹ
0: mà kúrò Bọ̀lẹ̀ tí ń pè wá. Ẹ̀lo ẹnjiníà Ọláìyá. Ẹ̀lo. Kò ló mọ́ o. Ẹ dákun ẹ tún wá pèjáre ẹnjiníà Ọláìyá. Ẹ wá bá a ń sọ fún bàbá àdèbò fífẹ́ mo fẹ́ wọn wọn. Kọ́mọ́lẹ́ àwọn aláàánú jìnà sí mi kí ló dé. 0916-893-1000. 0916-893-1000 tàbí 0915-3334-893 tàbí 0911-3 lọ́nà mẹ́rin 893 bá dìbò ẹ sọ́ra yín owó gbóná yín pọ̀ ẹ ló jáde ẹ kúrọ̀lẹ́ orúkọ yín àti fífẹ́ tí ń pè wá ẹ kúrọ̀lẹ́ o.
3: Ọ̀làwálé ló ń sọ láti Ìbàdàn.
0: Bùdá Ọ̀làwálé ẹ ṣeun.
3: Àwọn ẹgbẹ́ tó
0: ń lò ń tó.
3: Wọ́n máa ju ìṣe lágbára Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dẹ̀ fi ṣe kìlọ̀ fẹ́ bá wọn. Bàbá àdèbò.
1: Yes sir.
3: Ìjọ owó ọkùnrin ní mú.
0: Ẹ ṣeun.
1: Kíyàwó mi ọmọ yà lè.
0: Yóò dà fún yín.
3: Àlè ká lè ní kéèyàn lọ́rẹ̀ ọkùnrin.
1: So ṣé mọ̀mí-nà lọ́rẹ̀ ọkùnrin?
0: Ẹ bá bí
1: wọ́n. Kí n pè wọlé.
3: Ìgbà tí ẹ fẹ́ káwọn papọ̀. Ìwọ́n pè é káwọn olóòtú ẹ̀.
0: Ukurin ni 0916893 1000 tabi 0915333489 ba de bo oju ojo ukurin ni yin hello eje soro e kuro le oruko yin ati ti pe wa
4: ma se ni garage
0: e se o jade e ba n ba won soro
4: baba de bo e ti fire mi to le ju yin lo bayi ẹgbẹ́ wọn tún lọ́rẹ̀ ọkùnrin ẹ̀sì ọ̀rẹ́ ẹ̀sì ni àwọn tó yẹ kí wọ́n tún máa fún wọn lóyún wọn máa ti wálé báwo ni wọ́n ṣe máa wà ní ọkọ tó máa máa sọ pé ọ̀rẹ́ ọkùnrin olóhùn fi gbogbo inú òun tán ọkọ ẹbí ò ṣe sọ̀rọ̀ fún máa lọkọ lẹ́yìn ò ṣe ní ṣe sọ̀rọ̀ fún láyìn sìn kí ló ń jẹ́
0: ẹ̀dọ̀
4: fún yà mí nìyẹn
5: ẹ̀ntọ́ àwọn àdílé ṣe ni ọ̀rọ̀ dínà ò ní dàrú. Kò bójú mu kó fi tó wá kó tún lọ́rẹ̀ ọkùnrin mọ́ o lẹ́yìn ìgbà tó ti wà ní ilé ọkọ o. Torí ni àti Sàlùwàlá ológbò àti kẹran jẹ náà ni o. Kò bójú mu gbogbo obìnrin tí bá máa ṣe bẹ́ẹ̀ ni wọ́n jáwọ́ ń bẹ̀ o. Kò bójú mu.
0: Ẹ ṣeun 0916893 1000 àwọn tí ń gbèlè lẹ́yìn ẹ̀yin tó ṣe pé ìyẹn ò fẹ́ bá yín sọ̀rọ̀ ìyẹn ò ní rọ́jò yín lẹ̀ ọlọ́run ló ní ní sọlá lẹ́gbẹ̀ẹ́ 0916893 1000 ẹ̀lú ẹ̀kúrọ̀ lé ẹ ti wọlé orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
6: Èmi náà ni mo pè lẹ́ẹ̀kan tí mo padà fẹ́ padà.
0: Ẹ ṣeun jàre.
6: Nípa tí mo kọ̀ fẹ́ta láti sọ fún yín ìyá àjẹ̀bò yín kan tó kọ yín ò mọ jẹ ìgbẹ́ta kẹ máa jẹ ìgbẹ́ta kẹ fi ọ̀rẹ́ ọkùnrin yẹn kẹ fi sílẹ̀ lọ kó máa bá tẹ lọ.
0: Àjẹ́bìọ̀bìdẹ
6: ẹ padà lùsọ̀ ọkọ yín náà ni o. Ṣẹ́gbọ́nmà ẹ padà lùsọ̀ ọkọ yín o ni. Nǹkan tí mo bá lè advise fún bàbá àjẹ̀bò nǹkan tí bàbá àjẹ̀bò tẹ̀lé ṣe ń bẹ̀ àjẹ́bìọ̀bìdẹ
0: nífẹ̀ẹ́ mi ẹ jẹ́ bàbá àdèbò sòótọ́ ọ̀rọ̀ ẹ̀lò ẹ̀kúrọ̀ lẹ́ orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá ẹ̀lò ẹ̀kúrọ̀ lẹ́
7: sọ. Adéyẹ Olúṣẹ́gun ni lẹ́ẹ̀ka sí látàrí bọ̀ lẹ́yọ̀.
0: Sọ ọ̀gbọ̀dá Adéoyè.
7: Ìyá àdèbò.
0: Ee o.
7: Ṣé wà tí òun wúwo tó sì dà?
0: Ọ̀rẹ́ kùnú.
7: Ṣé bí bàbá àdèbò bá ṣerú ẹ̀ kí ni ìwọ́ kà sí?
0: ko si nkan kan to awon obi mi mo sola
7: o ma n to sele ya debo
0: eyo
7: ah baba ba debo na wa ore obirin
0: ore obirin tan tan mo la
7: yo pe o pe so je pe call ti e na ni omo di daji let's try to get ni omo di
0: yawo keji leg fe dogbo fun baba debo
7: yo o ti bi pe baba debo na o se ru e
0: ah
1: Kona
0: ade iyawo keji le fe fun baba adebo elo
7: ekole
0: o le yi o ekole o
7: nisi togun jabi lata o adebo kilo sele
0: ah me ba nbi won
1: iyawo mi ma lori okun mo ni
0: ah
1: ko fa yele fun mi ma
0: a jo lo school lati kekere ni o iya mi ati keke adugo kankan la jo dagba si
7: o ba ti fe be e ja le o
0: ah ki to mo ba de bo mo ti mo
7: ma ja le re o daru o
0: ah
7: emi so toro fun e o
0: mo se yun fun mi ore koriko fun mi
1: ni ore duro yi
7: boya ko ti ja ki oko re na lore obirin
0: won mo se ma ni emi lore won awon na mo
7: se o boya oko ti e na lore na
0: yin so won
7: ti en gbona ah ni ka to ko de se o to to ko se o pe se
0: ah
7: Ah, ni ma wa ya o fun bi bayi o.
0: Ah, obirin ni eh, women supporting women obirin ki e mo se yun 0916893100. Ba de bo e wo.
1: Ma fa ya wo mi lo nule. Ma mo ko awon obirin wa.
0: Hello, e kuro le.
1: Wa yo ko nule yi.
0: Ah.
8: Hello, e kuro le.
0: E kuro le jare o ko yin ati bi ti e tin
8: pe. Oruko mi ni Abiona Redi Gara Kafeke.
0: E
1: se o sir.
8: E wo bi e so toro fun yin to sele si mi mo so fun yin se to ya debo ke ba lo fi suru se e lu si le oko yin
0: ha
8: se ba ti lo re ori ati school de tin ni to ti di ko tin taking out fun gbe lo supermarket e je mu e o gbe sese o fo oko yin lo sa e kan tin bo nu gege bi okunrin ijo kala ro jo ru fun ra won ti won na sira won e ma se ti o le yin le ya debo
0: Mo je ara mi.
8: Ore ku re, e le je ara yin se eyin mo oko okunrin. Se mo mind okunrin. Se mo mind e ni. To ba kun kan sinu mi ni afun yin te mu te sun lo. To sin ko.
0: E so po eyin na.
8: Ah, ya de bu to ri ni so fun yin o. Opo yin o ni joba e fin ko ale ko ni o. To di yin.
0: E se o.
8: Baba de bu eyin farabalẹ nti yin yin se suru nti yin.
0: E ba e so fun owo won poju. E ba so fun won. Ọmọ ndowu
8: pọ. Gbogbo ọkùnrin ló ń dowu bẹ́ẹ̀ni. Ẹlòmíì gẹ́ wá sọ pé tó bá gbà mú lẹ́bẹ̀ẹ́ ni ó fi inú apò yọ
0: bẹ́ẹ̀ yẹ.
8: Wọ́n mọ̀ ní àwọn ti àdúgbò rẹ̀.
0: Tó bá ń tó bá ń ní.
1: Bó ṣe rí wọ́n sọ fún
8: wọn. Tójú bẹ́ẹ̀ lọ ni o. Ẹ bá bá ń dẹ́rẹ́ o. Ìmọ̀ fi kú wa kí
0: ni
8: o. Ẹ fẹ́ mọ̀ ṣe bẹ́ẹ̀ sí tó. Bó ṣe rí nù.
0: Bó ṣe rí nù ti sọ Ko da kan yan mo
1: iwe
0: ba debo
1: o
0: yin ti poju e ti mo jowu ju
1: to ba ti mi ko ho
0: 0916893100 ekuro le o
7: hello
0: ekuro le
1: a wa pelu yin
7: baba debo
1: se
7: so nkan ti o fe so
1: beni beni
7: oro yi an bayawo yin so on falagidi pelu yin
1: mo le lo kan mi
7: Ẹni suru, ẹ jẹ́ kí n fún yín láìsí kan. Ó gbọ́dọ̀ jẹ́ pé Dèbó gan, ọ̀rẹ́ rẹ̀ gan ló padà ní.
0: Mo rogo.
1: Ẹ
0: mọ̀ mọ̀ lémi lé, mo rogo. Bá Dèbó Dèbó. Ṣé ẹ rí Dèbó ṣe jọ yín tímútímú?
1: Ìlọ rẹ̀ yẹ ẹ̀jẹ̀
0: rẹ̀ wò. Ẹ mọ̀ gbọ̀n tán sọ.
1: Ìlọ rẹ̀ yẹ ẹ̀jẹ̀ rẹ̀
0: wò. Ẹ mọ̀ fètí sí n tán sọ o. Àwọn eléyìí, wọ́n fẹ́ ẹ mọ̀ mọ̀ jẹun dalẹ̀. Ẹ mọ̀ gbèsù láàyè
1: bá
0: Dèbó. Ó ti dàrú tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Ẹ mọ̀ gbèsù láàyè. Àlọ́ ti dàrú. Bá Ṣé mọ̀ pé wọn ò fẹ́ gbà fún yín tẹ́lẹ̀?
1: Òhun
0: yìí pọ̀ 0916893100 tàbí 0915333483 tàbí 0911 ẹ̀yìn ẹ̀tẹ̀ 3 lọ́nà mẹ́rin 893.
1: Nínú kọ́ lọ kó bá Ṣọlá yìí.
0: Tẹ́ ẹ bá mọ bí Ṣọlá
1: ti ń bẹ̀ mí. Ó ṣe kanu méjèèjì.
0: Ṣọlá mọ̀ ń bẹ̀ mí gidi
1: gan. Ṣe kanu méjèèjì.
0: Badebo e mo ja gbesu laye.
1: Esu ti de.
0: Se mo pe mo ni fe yin
1: ko. Esu ti bere, esu ti bere.
0: Badebo e mo se e mo se ba on. Hello, e kuro le. Oruko yin ati bi ti e tin pe wa.
8: Oruko mi la fa Yakubu, right here Jagula tele.
0: Okay, e se onja.
8: E ku bi oju.
1: Yes sir.
8: E tele.
1: Yes sir.
8: Ah. Ya Badebo.
0: Yo.
8: Ah. Eri akoko na o le bi ti
9: ọkùnrin àtobìnrin tó bá wà wọ́n ní ìṣúná mọ́sí kẹta wọn ẹ̀rẹ́ bèṣù láàyò ẹ̀yà jáwọ́ mẹ́ o ọlọ́run ìlọ àbábá àdìbò
1: ẹ̀ṣúró
9: ẹ̀ṣúró tó yà àdìbò ẹjà wọ́n bẹ̀ tó ń pé kò tí ẹ̀ bá lànà ìmọ̀lú ẹ̀ṣẹ̀kẹ́ ìdí bóyá mú sí ìrọ́yà ẹ̀yìn kíríkẹ́ni kò tí ẹ̀ bá lànà ọlọ́run tí ọkùnrin àti ẹgbẹ́ ó sì jẹ́ wọ́n ní pé obìnrin mẹ́rin ẹ̀gbẹ́ àtàbúrò jẹ́ máa ń yàrá kókó ọjà yàrá fún wọn adéwàá àti ọ̀rẹ́ sọ̀rẹ́ títọ́ ọjà àgbọ̀já dọ́kùnrin àti obìnrin kẹ́ tètè ya yàrá fún wọn ẹ̀rọ tó rú ẹ̀ máa ń sẹlẹ̀ ọlọ́run sàánú wa ọlọ́run sàánú
0: ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n bá a dìbò.

0: n tẹ n ṣe o ẹjẹ kọ rẹ ọkùnrin máa lọ kò sí nǹkan tó ń pẹ lọrọ ọkùnrin débi wípé ọrẹkùnrin tó bá ti ju pé ẹyin sọrọ bóyá ẹ gba ṣọọbù pọ ẹyin sọrọ ẹyin dáwẹkẹ ibẹ náà dẹ ni kó pin sí bóyá ẹjẹ lọ lé ewo ẹdẹ ríra yín ẹ kíra yín ibẹ náà ni kó pin sí ẹ ṣọra yín ẹ má dalé yín rú o tí ẹ bá dalé rú kì í ṣe tèèyàn lójú àwọn ọmọ tó wà nínú ẹ náà máa ń jẹyà o ìyàwó ní jẹwọ ẹ kú iṣẹ o.
1: ẹ ṣeun ó kọ yín jàre wọn tí ẹ dá kọ wọn kí n tiẹ fi mọ bóyá tèmi lẹ ń ṣe. Àǹtí dúpẹ́ àtèmi ló yẹ ẹsẹ̀ yìí dalé mi rú ọlọ́run sálẹ̀ mi ọmọ ta tẹ ẹ̀rí sọlá tó ṣe pé àjọṣeré ká àjọṣeré yẹpẹ mọ ni àmọ̀jọṣeré yẹpẹ ń kékeré mọ ni lórí ọ̀rọ̀ yìí
2: náà tọ́jú rẹ̀
1: wò kéde-kéde yìí àfi ká lọ yẹ̀jẹ̀
2: rẹ̀ wò bá yẹ̀jẹ̀ rẹ̀ wò tọ́ka ti rí pé kèé sọ ọmọ tí a. Ó gbé lọ bí o ti gbé
1: wá. Dèbó tó jọ yín bí ìmúmu.
2: Ọjọ́ mi.
1: Bí ìmúmu. Àti bíi pé wọ́n gé yín sí méjì háì.
2: Irú ọmọ bẹ́ẹ̀ sọ ọmọ tí a.
1: Ṣé ẹ mọ̀ pé tohun tohun ló tún fi jọ
2: yín.
1: Ẹ̀wọ̀ ẹ̀ má jẹ́ àfi ẹ̀tẹ́lẹ̀ ká mọ palà palà pa. Ṣé ẹ rí lórí ọ̀rọ̀ Sọlá tá à ń jọ ń sọ yìí láti àárọ̀. Ẹ bàbá Dèbó. Àlọ́ ọ̀l
2: Ani ó mú kan láàrin èmi àti Sọlá sẹ̀.
1: Ṣé ẹ mọ̀ pé Sọlá tẹ̀ ń sọ yìí náà? Ọjọ́ wo lẹ fẹ́ ṣe nǹkan tẹ tí gbogbo ẹ̀ dígá dígá? Ṣé ẹ mọ̀ pé Sọlá ló ràn wá lọ́wọ́
2: nínú ilé yìí? Àwọn fi inú ilé ilé fún Sọlá sẹ̀.
1: Ṣé ẹ mọ̀ pé
2: sọ́rí bọ́ ẹrù rẹ lọ bá.
1: Ṣé báwo Dèbó ẹ já mọ̀ mo rí o?
2: Àwọn kún ẹrù rẹ lọ bá.
1: Bá Dèbó ẹ já mọ̀ mo rí
2: o.
1: Sọ́kẹ́ k
2: tẹ́ ẹ̀
1: mọ̀ bẹ́ẹ̀ ṣe bá mi.
2: Àjẹkùsí Sọlá ti pọ́nlá lèmi ń tọ́jú rẹ̀.
1: Bọ́ọ̀lù èbó tẹ bá ti fẹ́ sábò tí lẹ mọ́ ń ṣe bá ọ bá
2: dé kú. Àwọn ọmọ ẹ̀rù ẹ̀ lọ́sọ́dọ̀ rẹ̀.
1: Ṣé ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti bá mi.
2: Máa lọ
1: lódìdí ọ̀ntọ́ọ̀tì lẹ bá mi. Bàdébó ẹ̀ṣọ́ ara yẹ ti ti bẹ̀rẹ̀ bá òun torí
2: ọlọ́run.
1: Ṣé ẹ̀ mọ̀ pé ibi tí Sọlá tẹ̀ ń sọ̀rọ̀ yìí kó mọ gbúdọ̀ gbọ́n tá à ń rọra ń sọ yìí.
2: Adimodi ọmọ lọ bá Sọlá
1: tẹ̀. Tí Sọlá bá gbọ́n tẹ̀ ń sọ yìí yóò mọ̀ fojú kàwó yín ni
2: o. Ó tiẹ̀ ti da báyìí. Ó ti da báyìí.
1: Ṣé mo tẹ́ bá.
2: Mo ti sọ fún gbogbo àwọn ọmọ hàn bẹ pé mo wọ́n wà kan gbórí wọlé. Tá ò bá kú ẹrù ẹ jáde nínú ọ̀run.
1: Tí yín òjòmọ̀jọ́ ọmọ mọ̀ ń gbé lọ.
2: Wọ́n mọ gbé ọjù látọjú
1: lọ́wọ́. Tẹ́ bá mo ju ojú yìí Sọlá fún wò
2: yín.
1: Ẹ̀jẹ̀ mọ̀ tẹ́ lọ́dọ̀ aláàánú tèmi. Ẹ̀ló ẹ kúrọ̀ lẹ́jàre orúkọ yín àti ibi tí ẹ ti ń pè wá.
3: Ẹ̀ló ìyá ti ìkó ṣẹlẹ̀ wípé ọmọ tó wá sọ́dọ̀ bọ̀dá mi ó mọ́nítọ̀ ọ̀gá mi bọ̀dá mi ló ti eyín ó ṣe mọ́nítọ̀ ó ṣe fún ìyàwó bọ̀dá mi lójú bọ̀dá yìí ò ní gbà ìyá àdègbò bàbá àdègbò ẹ má gbà o.
2: Àwọn ò ní gba ilé yìí.
3: Ẹ má jẹ́ kí ìyá àdègbò ó jẹ́rù mọ́ yín lórí o.
2: Ọmọ ọmọ ìyá ìgbérù mi ni. Ọmọ ẹ̀tẹ̀ ìgbérù mi. Mo ti sọ fún gbogbo àwọn ọmọ hàn bẹ́.
1: Ládùrú gbogbo ohun tí mo kà á lẹ̀ pé Sọlá ti ṣe fún wa nulẹ̀ yìí.
2: O ò ní sunu lè.
1: Bàdébó.
2: Sọ́rí ẹrù rẹ̀ wọn kò fọ síta
1: náà. Ẹni sùúrù ṣe mọ pé mo sọ ní jòun ni nígbà tí gbogbo ẹ̀ di gágá. Ẹ tẹ́ ẹ pa àwọn ọ̀rẹ́ yín tí ọ̀n sẹ́ni tí ó ràn wá lọ. Sọlá yìí mọ̀ ni mo sáré pè lọ́wọ́ kan tó tún bẹ̀ mí pọ́wọ́ tóun sẹ́ni
2: ò sọ ni. Ìgbà tó jẹ́ pé ó ní kiri jẹ́ mbẹ̀.
1: Kí ni irin jẹ́ mbẹ̀?
2: Ọ̀bẹ ni.
1: Ika ń ṣàánú mi gẹ́gẹ́ bí ọ̀rẹ́ mọ̀ ni.
2: Ìṣàánú ẹ ni.
1: Ìṣàánú mi
2: ni. Sọ́rí ibi tọ́ ọ̀dẹ́ dúró yìí.
1: Sẹ́yìn náà mo retí mo ṣe fún Sọlá.
2: Ore tó ṣe fún náà níṣẹ́.
1: Bàdébó.
2: Ọ̀nà ni tó fi sọwọ́ nǹkan sí ọ.
1: Bàdébó.
2: Ẹjọ́ ṣe ní pàṣípàrọ̀ ni.
1: Bàdébó ẹwẹ ẹsẹ̀ rí.
2: Sọlá wa dọ́kọ̀ fi ọpamọ́ sọ́dọ̀
1: tèmi. Olówó orí mi Bàdébó.
2: Mọ̀ mi. Ọwọ́ atọ́jú ẹ̀ pamọ́ sọ́dọ̀
1: tèmi. Fọkàn balẹ̀.
2: Tó bọ̀ bá ti nílò rẹ ní ránṣẹ́ sí ọ.
1: Bàdébó.
2: Ibi
1: tọ́ọ̀
2: bá jáde
1: nínú ilé ìkílẹ̀
2: tó
1: sún wọ́n gbé ọ jáde bíi mọ́ ní ìjọ́ ọmọ rù ọ lọ. ọmọ sọlá.
2: ẹlọmọ
1: yẹn bí ọ fámìlì
2: àti ẹlọmọ yẹn bí ọ
1: fámìlì àti gbogbo àwọn àbúrò mi ẹgbọn mi pátápátá náà mọ sọlá.
2: ẹ máa kọ́ yìí lọ fámìlì
1: àti nígbà tí ẹ fẹ́ fẹ́ mi sọlá gan ló bá yín bẹ̀bẹ̀ bí ẹ bá ti pé sọlá bá yín bẹ̀bẹ̀ èrò bí ń fẹ́ yín ni.
2: alẹ́
1: ìtọ́wànù yín lè fẹ́ ṣe
2: àṣírí
1: tí ń ṣí ẹ mọ wọrí ṣe àríkọ
2: náà ajá lè jẹ kújọ sọlá kan
1: sọlá o
2: sọkún sọlá kọ mọrin kọjá tábàkì o.
1: yóò rìn àfáńdà.
2: Ìpè kí wọ́n dàdọ̀ balẹ̀
1: báyìí. Yóò rìn yóò yàn fanda.
2: Má jókòó lé lórí. Sẹ́ni
1: gbogbo àwọn tó ń kọ yín pé kẹrẹ ṣe ayẹ ẹ̀jẹ̀ wo yẹn. Ẹ ló
3: ya Adego.
1: Ẹ o.
3: Àfikín ní ìṣeré ó mọ sọmọ ni. Ìyá Adego inú 100%. Tí mo fẹ́ sọ fún yín, àwọn 89% wọ́n ní nǹkan tẹ̀ ṣe kò dáa. Ẹ tó bá wú ẹ̀ nílé, o ma se kini o jawo lori e o jabo engineer olaya ni lati po ola
1: so e se o engineer olaya se ri badi
2: bale yo ni sunule
1: se ri
2: mo nso fo mo nso bo nto so ni sunule lale
1: badi bo mo mo tin se yin mo mo tin se yin
2: alo sunule lale
1: mo mo tin se yin e ma wori e gbogbo e di gbogbo e dori bed ni role
2: ma lo le sola
1: ipade dori bed e je fo kan bale
2: de re sola
1: e fo kan bale
2: o ni sunbi
1: ko si bi kankan ti mo
2: e pe ku won gbe oka lo ju osi titi
1: sola ni yawo e emi ni oko ti oko ti mi
2: kan ti gbe oka ma gbe olo
1: ibade bore
2: kama gbe olo
1: suru ko so ro
2: mi e won a pe ku won ba mi fo ile yen kan fo ise re tele o
1: bayi ise wo na nfo
2: pe to iya de bo ti lo o
1: ibo ni mo nlo
2: o mi ma satele layin
1: ile oko mi wo ko nbe
2: o do sola lo go si odo bi ko
1: e janu le mi
2: e je bo ti mo se
1: ma ri ni
2: e fo mo to da awon mo ti o gbo te mi
1: e janu nbe ba de bo e janu nbe
2: o ma o mo gbori wole
1: e wo
2: oro ojo wa yan
1: ore mi timotimo ni
2: o ma re koja waju ta bayi o ma gba ah baba de bo ah ti ba mo ni
1: ni kene
2: ah awon lati mi ba omo yegun
1: ni o da mo ti gbo yin mo mo tin se nbe nu mi e mo wo
2: ah o ni na wo

0: Kì í ṣeré.
1: O rí pọ̀ gbẹnu tán.
0: O gbẹnu tán, ó kà sí àrá.
1: Ó ṣàkíyèsí pé àwọn obìnrin kan ń ṣerú ẹ̀.
0: Ẹ wo, ba Bàbá Lámọ̀là, àwọn tí ń ṣerú ẹ̀ tí mo mọ̀ kì í ṣe kèrémí. Tó sì jẹ́ pé gbogbo ìgbà tó jẹ́ pé ọ̀rọ̀ tí nǹkan bá ń dùn wọ́n lọ́kàn tó yẹ kán sọ fún ọkọ wọn, kà kán sọ fún ọkọ wọn, ọ̀rẹ́ wọn
1: ló mọ sọ fún.
0: Kó bá tó wá jẹ́ òrè obìnrin ni a tún gbọ́ ọ̀rẹ́ wọn lọ́kùnrin. Èmi àníyàn òun ló máa ń bá mi tún nǹkan ṣe níbi tí mo ti ń ṣiṣẹ́, òun náà máa sọ fún. Ẹ dákun, ẹni tó jẹ́ pé afẹ́sunjẹ tẹ́lẹ̀.
1: Ó wá mépo fín rárá.
0: Ha!
1: Ó dẹja gbígbẹ́ nu.
0: Ó dẹran àbọ̀ panu.
1: Wà ẹ̀wọ̀n akọ̀rọ̀ Sámọ́là ni
0: a ọbẹ̀ gbẹ̀gì. Ló bá lọ tìrín.
1: Sọ́rí irú nǹkan tá a sọ yìí. Ó ṣẹlẹ̀ sí ìdílé kan omi ò lè gbàgbé lọ́dún yẹn. Ọlọ́run bá ṣàánú bàbá yìí. Bàbá yìí kò ń ṣẹnì kan tó máa ń gbélé dàbí ẹlára. Ṣùgbọ́n wọn bá nǹkan tó ní Ọlọ́run sílẹ̀ ni tó ló ń chẹ́ǹjì díẹ̀ lọ́wọ́. Ó wá fowó kẹ́yàwó yẹn gan. Ó kẹ́ gan o. Ṣùgbọ́n nǹkan tí mo rí mẹ̀ ni pé tí bàbá yẹn bá ti travel báyìí, àwọn tí obìnrin yẹn ń pè lọ́rẹ̀ẹ́, ìyàwó bàbá yẹn ti ń pè lọ́rẹ̀ẹ́, ìgbà yẹn àwọn náà ó gborí wọlé wá.
0: Láwọn ọ̀rẹ́ bàbá.
1: Àwọn ọ̀rẹ́
0: ìyàwó.
1: Ọ̀rẹ́ lọ́kùnrin.
0: Ẹlẹ́dàá mọ́sùn.
1: Ọ̀rẹ́ bá gborí wọlé.
0: Ṣe.
1: Bàbá ti ń gbọ́ fìn. Bàbá náà sáà ń wò pé lágbàálẹ̀ àwọn lẹ́kùnlé òun. Bàbá náà ń wò báyìí pé sọ yẹ kó rí bẹ́ẹ̀. Ó ti jọ́ kan. Obìnrin yẹn bá ní òun àtàwọn dádì wa, èmi àtàwọn ọ̀rẹ́ mi àjọ ń lọ patí kan ní nǹkan. Bàbá ní kò sí wàhálà. Àṣẹ àwọn èèyàn ti.
0: Wọ́n ti gẹ̀gùn.
1: Àwọn arábí tó ń bọ̀.
0: Wọ́n tún ń bọ̀.
1: Sọ wá mọ̀ nǹkan tó burú bẹ̀. Tó wẹ́nu tí bàbá máa ń lò. Bàbá yẹn ga bíi tèmi báyìí.
0: Obìnrin ò mọ̀ lẹ́yìn ọ̀nà.
1: Bàbá náà dẹ̀ dínkù díẹ̀. Tó wẹ́nu tí bàbá máa yí mọ́.
0: Ara
1: tó bá di ọwọ́ déré yẹn. Lára bíi náà.
0: Ló bá ṣe bíi tó tọ́.
1: Ló bá lè mú tó wẹ́nu bàbá.
0: Ọlọ́run
1: ò. Ló náà yí mọ́ra.
0: Tí ó sì dáa. Ṣé rí irú obìnrin tí bá ń ṣe kan bẹ́ẹ̀ ń ṣépèlé la rẹ̀ bẹ́ẹ̀ ni ń ṣépèlé àwọn ọmọ rẹ̀ àtọkọ rẹ̀.
1: Bàbá bá yọ wọlé. Bí ìyàwó bá ní ẹ àwọn jẹ́ lọ patí kan ni. Ṣọ́mọ ọkùnrin sọ́kùnrin. Bàbá náà sara ọkùnrin náà sara. Ọkùnrin yẹn wo bàbá bí kógun. Ṣẹ́mọ èrò tí ó jọ wà lọ́kàn
0: àwọn ọmọ ìyàwó kò lè jérò tó dá. Kò
1: lè jérò tó dá.
0: Ṣé ẹ tiẹ̀ wá
1: rí. Ṣé rí tó bá ti di pé ìyàwó lé. Tó bá ti ń pé ọ̀rẹ́ òun kan àti ìpìlẹ̀. Ọ̀rẹ́ òun àti kiri. Tọ́kùnrin ìwọ̀n bá múra dáadáa àkóbá ni.
0: Adẹ́rù
1: obìnrin yẹn náà kó kí ìsara. Nítorí pé ìyí tó dáwọ́lé yẹn. Àfàìmọ̀ kó mọ̀ sọ́dẹ ni tí ò ní rí ilé ọkọ̀ gbé mọ́.
0: Ó tiẹ̀ lè mọ́ rí ilé ọkọ̀ gbé nítorí pé kò sí ọkùnrin tí yóò bà. Apanimáyọ̀dà ni tí òun fẹ́ kán mú dà kọjá
1: ọ̀gbẹ́ tí ẹ̀ ní.
0: Kódà aláàánú mi ni.
1: Aláàánú ni wọ́n wá fi ń dà pé.
0: Aláàánú mi ni ẹni tí ń ṣe mí láàánú tí kò sì tọ́ tí kò dáa. Èyí tó bójúmu ló bójúmu eléyìí kù díẹ̀ káàtó.
1: Wọ́n tún wá bá débi pé ṣé rí bí ọ̀rẹ́ òun á wá di pé nígbẹ̀yìn á máa gbọ́ máa lè wá bọ́kọ nù lé. A kò rẹ̀ ní mọ̀. Ẹ mọ́ gbàgbé pé àjọ kàwé ni. Àjọ lọ
0: kí
1: nìkan ni. Gbogbo eléyìí àwa dọdọ iwájú ara wọn ni ọmọ sábà sọ wípé nínú ọmọ méjì tó kọ bí.
0: Wọ́n máa gbọ́ ọmọ bà fún kinní kan.
1: Wọ́n ṣọ̀kan láàrin kan bẹ̀ yẹn. Odidi ọmọ mẹ́ta tí wúmà yẹn bí fún bàbá yẹn. Ṣẹ́mọ̀ pé nígbà tó àwọn ọmọ dàgbà tí bàbá bàbá ti tọ́ ọmọ táwọn ọmọ ti parí tó ti graduate. Bàbá ọlọmọ kankan gbà wọn lọ yẹ̀jẹ̀
0: wọn. Ọlọ́run o.
1: Bàbá aláàánú rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ níta.
0: Aláàánú.
1: Bàbá yẹn wá bu sẹ́kún ẹ̀gbọ́n bo ni ó ti bẹ̀rẹ̀. Obìnrin tó bá ń serú nǹkan yẹn dẹ́kun ẹjẹ́ á lọ yí padà.
0: Ẹjẹ́ á yí padà.
1: Kò sí obe tó lè mọ ọgbọ́kùnrin kan sọ̀rẹ́.
0: Ẹjẹ́ á yí padà.
1: Kò sọ̀rẹ́ kankan ń bẹ̀.
0: Èmi àti ẹ̀ máa sọ fóbìnrin pé ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ lọkọ rẹ̀. Bẹ́ẹ̀ sì ni ọkùnrin náà ọ̀rẹ́ tímọ́tímọ́ rẹ̀ níyàwó rẹ̀. Bó ti yẹ kó rí nu. Ẹ wo ẹja mọ̀rẹ́lé ẹ bá ń tètè tún gba àwọn obìnrin tí máa ń ṣerú ẹ̀ níyànjú àtọkùnrin tó bá wà nínú situation báwọn kíni kan ṣe kẹsì dákọ yín ká mọ̀ rẹ̀ lé.
1: Àwa ìyá ẹ dákun mo rọ̀ yín lórúkọ Ọlọ́run ẹ dákun ẹ jẹ́ ayé padà wá tá à ń ṣerú ẹ̀ kì í ṣe tó dáa. Àpẹẹrẹ wo la fẹ́ filẹ̀ fáwọn ọmọ wa gan-an. Torí pé bá a ṣe ń ṣe ìyàwó máa ń rí wa o. Wọ́n ń rí wa. Ẹ̀kejì ni pé a fìpìlẹ̀ ìdílé wa yẹn múlẹ̀ dáadáa. Nítorí pé nǹkan ló lè ṣẹlẹ̀ sí ìdílé yẹn lọ́jọ́ iwájú. Ẹ dákun ẹ jẹ́ ká kè sára. Bí ìdílé tí bá wá dàrú. Ṣé ẹ lórí ọ̀fẹ́ àti kó lọ sílé ọkùnrin tọ́dalé yẹn lu ni.
0: Níbo.
1: Ọkùnrin yẹn tún ìdílé tí ẹ ṣe.
0: Bẹ́ẹ̀ni.
1: ti le ton ba de ti le eyin se ohun le faye gba yin ke ma ko bo wa le ti e e dakun e ma je ki le wa ko da horo so awon baba ta ba bara wa ni ru po be e dakun e je ka ni suru ko so ko to le gba ru e sugbon e je ka ni suru ka fogbo olorun to idile wa o ni baje
0: ami oko yin ka mo
1: re e wo yara le wa nlo na nu jare awon ofin yin le o a tun pade lodo lojo mejo se ni omode jo bi loruko temi e wo won pe mi baba lamole mi na ni won o yi pada o dojo kan na
0: baba lamola 001 modifica Oh, oh,
1: one.
0: Ah, ewo eje n dupe lo gbogbo eyin ololufe ikanni yi ati gbogbo awon to ku wa wole e se ote dawada lori eto leni e darapo mo wa lojo aje ti nbo fun akotun eto imiran ti ebi alayo lori ikanni kanga gbomogbe Wells Radio 89.3 FM titi igba na o ko temi na yi pada o temi tope Akiko le ni kiyin pe ni sitin se ladra pe lase edumare titi ose ti nbo won ni fe nikan kan ni wa shawati o dabo

ìyàwó ọmọ ẹwí níbí wà lọ ṣe bí ọgọrọ àwọn tí rí zero wà lọ lálá kíbẹ ó yá ṣe bí dádì kò tún ṣe bí arsenal kò tún ṣe bí chelsea ó lọ bẹ̀rù bíìtì àwọn ti bournemouth àti brighton albion ó wá jẹ́ ti mayo wọ́n wá fẹ́ ṣẹ̀yìn bí àyà torí pé wọ́n gbá wá wọn kí wá ní ìyàtọ̀ bẹ́ẹ̀ kí wá ní ìyàtọ̀ bẹ́ẹ̀ gọ́dà bẹ́gùn ó yá gọ́dà bẹ́gùn gọ́dà bẹ́gùn gọ́dà bẹ́gùn. That was Radio 89.3 FM na preferred awesome radio and our number one family radio station with your state Ibadan and beyond. Oh yeah, yeah, my name is no change at all, Sam Adeleri. But remember, you can simply and always call me.

0: bá wò sí kò rí dalot níbẹ̀. So time tán bá dẹ̀ wà available to ẹkùn náà fi pass ilẹ̀ ó sì máa fẹsẹ̀ ti bọ̀ ẹ wo Calvin Bassey bó ṣe ń ṣe látẹ̀yìn Fulham ẹ wo bó ṣe ń sá síwájú bó ṣe ń sá padà sẹ́yìn. So aggression yẹn ò sí nínú tíìmù Man U ìdí ni ẹ̀tẹ́ ṣe rí pé ó rọrùn fáwọn small team yẹn láti máa play Man U nítorí pé Man U bọ́ǹkì approach game kò sí energy bẹ́ẹ̀.
1: Policy ṣe agree.
2: Níwò tèmi mo agree níwọ̀nba torí pé lórí ọ̀rọ̀ tẹ́bá lórí ọ̀rọ̀ Man U ní issue láti bẹ̀rẹ̀ padà gbogbo aládẹ tí mo pé wọn ò ní depth yẹn and which èmi wò pé bọ̀bọ̀ yìí coach Carrick ó ń tẹ̀ láti manage situation yẹn ṣùgbọ́n lẹ́ànà ọjọ́ gbogbo ẹ̀ tẹ̀ wá hàn. mo kàn yín imagine pé irú Man U yẹn ẹ jẹ́ ká kàn imagine pé any other bigger club ló ń bá play apart from pé wọ́n play any English team tó kàn lọ play bí aro Real Madrid àbí Barcelona at this time or Bayern Munich with this same day with this same squad and everything àṣírí Carrick yẹn àwòṣe lọ́kùnṣe ló máa dàbí ìgbà kankan bọ́ṣọ lára bàbá ẹni ẹlẹ́ni ni. So níwò tèmi Man U play bí ẹni pé nǹkan kan wà at stake beyond ẹ̀ tí mo ẹ lo èdè kan láì kan ní ṣé wọ́n ṣe bí ọ̀gá ọ̀tà owó aláàárọ̀ àpé tó rántí mọ̀ pé bí gbogbo ẹ̀ bá dàrú títí náà kóòtù náà lọ́ máa ń sáàkì wọn kì í sáàkì pléyà the worst thing tán lè ṣe ní pé kán ta kán gbé lọ lóun lẹ́yìn yẹn wọ́n á dẹ̀ wábì kan wọ́n á tà wọ́n á sì rówó gbà lórí ẹ̀ bọ̀ kóòtù wọn á kàn tún sọ compensation fún ni pé ọ̀gbẹ́ni oya gbálé ẹ̀ lọ. So àwọn Man U player yẹn ṣe lọ́n play gbígbà pé wọ́n ti jẹun yó wọ́n ti rókun wọ́n ti rọ́sà ẹ̀yin tẹ́ẹ̀ tí ì jẹ́ tẹ́ẹ̀ tí débi kankan tẹ́ẹ̀ ibi tẹ́ wà lórí tébù gan ẹ̀rú ṣì ń bá yín gan.
1: Ok rẹ o fẹsọ nǹkan bẹ.
0: Ṣé rí nǹkan tí mo fẹ́ àdìmọ́ nǹkan yẹn ni pé tẹ bá wo géèmù yẹn lánàá Carrick náà wà lára reason tí Man U ṣe struggle. Kobe Maino nìkan ló ń dominate láàrin ní àárín Man U. Ó ti rẹ Kobe Maino ó ti burn out. Oní Carlos Baleba and bench ó mu wá. Gbé Carlos Baleba wọlé tó bá tẹ̀ ní gbé Kobe Maino jáde gbé Yuri Tielemans jáde jẹ́ kí Baleba máa ṣiṣẹ́ kí Kobe Maino relax. Òun lẹ ṣe rí pé Fulham dominate midfield Man U lánàá. Then o tún wá ń kàn sí the goal tó yẹ kó command àwọn player pé ẹbẹ̀ sí attack Fulham so that Fulham á lè sit back wọn ò attack wọn wá rẹpẹtì láàrin wọn rẹpẹtì lẹyìn ìdí ni ẹtẹ ṣe rí pé kò rẹ Fulham pé Fulham jáde tí wọn coach Fulham náà tún wá ṣe mistake kò rí di Man U dáadáa bí ká ní coach tó rí di Man U ni ò ní gbé defender wọlé attacker ni wà máa gbé wọlé òun náà abelua òun wá ń kó defender ó fẹ́ defend 1-0 yẹn kí ló gbẹ̀yìn deflection bí ká ní pé attacker ló ń gbé wọlé ni Fulham máa score second goal tọ́mọ́dé ti score second goal ó ti parí lánàá nìyẹn.
1: Ẹ já lọ sínú ikọ̀ Chelsea pàápàá já lọ sínú ikọ̀ Arsenal Brighton and Hove Albion níbo ni Arsenal ti get it wrong àbí ṣe Brighton ló ṣe assignment wọn dáadáa.
2: Níbo ni tèmi Brighton ló ṣiṣẹ́ yẹn pé àbí tán lè ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà tán ti wọṣọ tí ò lórúkọ ìyẹn náà iṣẹ́ ńlá lọ́ ṣe torí pé ẹ bá wo géèmù yẹn jẹ́ ka wò láti bẹ̀rẹ̀ wọ́n play Arsenal out of position gbogbo every position tí ó wà lórí field pátá náà ti outplay Arsenal and kí ló dẹ̀ fà ní pé wọ́n get tactics láti nu Arsenal because mo máa ń sọ pẹ̀lú àwọn in-house mi pé the best way láti nu irú team Arsenal bẹ́ẹ̀ yẹn ni kò má play nǹkan tó ń ba ẹ gbá outside shot má lo fẹ́ gègé wọnú ilé torí ò lè gé wọn wọnú ilé tó bá ti rí any space láti outside that your 18 yard play aim shot kò ṣàgbójúlé anything lè ṣẹlẹ̀ deflection lè wọlé bọ́ọ̀ lè barin wọlé or ó lè ṣe anything so nǹkan tí Brighton dẹ̀ ṣe ń jọ yẹn ibi ìbàlẹ̀ lájọ wà ń jọ yẹn ok ẹyin ti lọ léjọ yẹn tí mo kọ́ gbàṣẹ first game wọlé mo ní 9-1 ṣé àwọn pípé yìí mọ pass code yẹn kò pẹ́ náà second goal almost the same pattern mo ní géèmù eléyìí ó dà pé ẹ̀kọ́ ọ̀fẹ́ ṣojú mú mu but as a supporter mo sì ń hòpù pé bí àyànú sì lè ṣẹlẹ̀ bí a tù yẹn bí a bí ìyàrá lè ṣe mi sẹ́kìnì lọ yìí sí kó lọ di 2-2 tó kí 0 yẹn di 2 mo máa kàn nígbà àṣé ọwọ́ ìyanu kò ṣe é yí scoreboard àfi Arsenal bá score.
1: Yàtọ̀ sí pé ká gba short láti ta high pressing ti Brighton ṣe ṣó wà sustainable fún other team torí ta bá ní nǹkan tí Brighton ṣe against Arsenal ni high pressing yẹn kí ball bá lọ sọ́dọ̀ player àkíyèsí béèyàn méjì ló máa sáré tactically láti press it down baba, láti mark it down ṣó wà sustainable pẹ̀lú fún àwọn other teams.
0: Ìkan tí Brighton jẹ nìyẹn wọ́n ti ń ṣe kinní ẹ̀ láti ìgbà tán ti gba Chelsea.
2: God bless you.
0: Ti Chelsea fi lù wọ́n ní 40 díẹ̀ ló kù wọ́n bá sọ di 4-4 mọ́ Chelsea lọ́wọ́ wọ́n ṣe pẹ̀lú Man U wọ́n ti ẹ̀ máa jẹ lọ gbogbo tíìmù tó bá ṣe pẹ̀lú Man U wọ́n máa jẹ lọ ṣe wárí Arsenal nǹkan tán ṣe pẹ̀lú Arsenal nìyẹn wọ́n outrun Arsenal wọ́n play Arsenal tẹ bá wo àwọn Brighton méjì méjì náà ń lé play Arsenal tí wọ́n ti lè rí bọ́ọ̀ lọ́wọ́ play

0: effective.
1: Emi ko.
0: You're
1: welcome, man. Ami Olorun. Hello.
2: Well, Sebi, it's 9.3 FM.
1: Nibe gogan le wa.
2: This is Solani and lati woru.
1: Gbogbo awon to ti travel lati bi last 2 months na se wa wole pada.
2: Eh jawe lo ni, e ti la ko mo ni le ni.
1: Oya, egba sledge ama ke jalekun. Mo fun yin la, mo fun yin la.
2: E wa le lale.
1: Ma mi ala ni
2: ala nla ni mo mu dani ti mo du de ku.
1: Mo se wo pe abi ma mi ti lo Ilorin ni.
2: Ah mi bi e ti lo Ilorin.
1: Okay, bo ni salafia le wa.
2: Alafia ni o gogo West
1: ko. Oluwa se, Oluwa se. Ma mi be se mo collect laye gba. Tẹni salafia lo wa gẹgẹ bi emi se wa nibi.
2: Gẹgẹ bi emi na se wa lo
1: ni. Adelere mi owon. Oya number wo le fe check out.
2: Number 1
1: mireko loluwa fire temi so gbengbeng accountant ni 200
2: okay re
1: 300
2: okay re
1: only 350 final offer
2: mo ti je mo ti pe ife o kere
1: se ka si
2: e si
1: ma mi ola niyan try again pon le o
2: e si ni
1: 100 naira na pon le o
2: Ẹsí.
1: 350 aṣìlúdì ṣẹ̀kẹ̀rẹ́.
2: Ẹlú.
1: Máàmì ọlá ni ó ti pẹ́tẹ́ ti wọlé ó máa já mi lára jẹ tẹ́ bá gba ẹ̀bùn. Ẹjẹ́ àgbà 350 yẹn ká palẹ̀ mọ́.
2: Ìgbà náà ẹ̀mú wá.
1: Kí mú wá?
2: Ẹ̀mú wá mànéjì.
1: 1000 mẹ́jọ mo kó wá o.
2: Ẹ̀mú wá.
1: Aṣìlúdì ṣẹ̀kẹ̀rẹ́.
2: Ẹlú mànéjì ẹ̀bẹ́.
1: 350 fun maami ola niyan nibi ibe yen igba ti mo si number 1 maami ola niyan mo ri recharge card 800 naira ni number 1 sadelere thanks for calling 0916-893-1000 0915-333-4893 hello
3: sadelere
1: yes my mommy Auntie Candy. Bolo po ti fe lo ni.
3: Ko fe lo, ti fe de.
1: Okay, o ti fe de pada. Ami Olorun.
3: E ku ise.
1: Yes, ma. Bo ni gbogbo money ya lale yi.
3: Money ya ndun.
1: Money ya ndun. Oya Auntie Candy number wo le fe check out.
3: 23, 2 and 3.
1: Oya 23 accountant ni 300 ka pajo edi
3: FEC
1: accountant ni 350 final offer
3: FEC so
1: accountant ni ga 350 ni ga gboju bro nbe
3: FEC
1: accountant ni final offer ni ati ken de temi gogan
3: oja e ba mi si nga
1: yin ati ken de ki le je lose to koja final offer 350.
3: Sadelere 50.
1: Ati Kende 350.
3: Kuma tu gbagba fun gba ku ti di ose to lo.
1: Aṣìlúdì ṣẹ̀kẹ̀rẹ́.
3: FC eje awo to wa nbe. Olorun ni o se.
1: Ati Kende. Ati Kende. 350. Owo mi ti wa loke. Come on dabi 400. See, try again. Aṣìlúdì ṣẹ̀kẹ̀rẹ́.
3: Sadelere fi si ká mọ kókó ká mọ dágbà.
1: 350.
3: Ṣẹ̀kẹ̀rẹ́ sí ẹjẹ́ ìwò tó wà ní.
1: Àti Kẹ̀dé. Mo wí tèmi tantan number 23. Mo rí 0 kìíní. Mori zero keji. Anti Candy.
3: Mm-hmm.
1: $400 recharge card ni number
3: 23.
1: What's in so FEC FEC? I say 15 naira now the difference. You the lewa gba gbo time mummy. Hello.
2: Okay.
1: It's okay.
2: 59.38.
1: Ah, that's okay, yo, down. Can I pay?
2: 5 and 4, 54.
1: Oh, yeah, accountant, ni if we need recharge card, 200, show law. 300. 350 final offer.
2: Okay.
1: Eh? Ni bo? Kimu, I should do the checker, eh? Yeah. Oh, that 350. Mumba na daddy. Mumba timudeshi number 54. Try again. Luan Bell. Congratulations. 0916893 1000.
2: Hello. Yes, you little director.
1: Nibe gogolewa.
2: Sir, Hillary.
1: Bogo shakere mi.
2: I am your number one.
1: I should lose the shakere.
2: I should lose the shakere.
1: Try again, pon leo. Everybody on shame, try again, Lataro. Open leo.
2: What can I pull the major? What
1: the one there? Major. Major, 1000 era, major.
2: Open. Oh, yeah, just come to one
1: there. I want me to well, okay. I should lose the shaker, eh?
2: Hello.
1: Mr. Shay, I am the number one. Mori zero kini.
2: I am the number one.
1: Mori zero keji.
2: I am the number one.
1: Mori zero keta. Kilo Shelley, I am the number one.
2: Alafia.
1: Boy, ni gbogbo asolo. Mori zero Kenny, try again in number 40. I am the number one. I am the number one. Malodi Ayamatanga. Ito wale yi number 40 ni. Elo te la kanta ti fu wa. Dada la wofe. Hello.
0: Hello, my friend,
1: 93 FM. Nibe gongon le wa.
2: Saturday, and picky number to Mrs. Akinlala to New Garrett. Ah,
1: Miss Akinlala. Ibatelema mumi lo Ghana tede mumi lo Ghana nko
2: mi lo Ghana UK le ni ti de mi lo Ghana mi se mo ti de
1: egba te mumi lo UK e wa di ngbe number yin
2: ati gogo gba te ti lo ni kon le te ti to ati fe soro pe ka te gbe ke yi ka wo gogo e sade le yo ti ko wa ma wo le ba sade le yo a ma ni ro mi je ni je je pa mo ti ni gara
1: e mo binu e mo binu e je ibure ati ti papo This is Akinlala temi gangan.
2: O wa niyan so de le.
1: Bawo ni gbogbo ni garage lale.
2: Ara duwa o ke adupe lo Olorun.
1: Oh yeah now, number we le fe check out.
2: Number 2.
1: Oh yeah, accountant ni 2 2 2 gate 2 2 gate 2. O le fun ni recharge card 200 so lo. Accountant, mama she be na accountant. Accountant, ni carry it, it's okay. Next week Monday. Any suru. Shama yin wa, show wa pelu yin be yen.
2: Oh, obirin wa osu,
1: o wa nse. O wa nse, iba. Oh yeah. Accountant ni ka se ni 300. Accountant ni 350.
2: Ah, 350. Yeah, kere.
1: Accountant ni final offer ni 350. Yeah, she ka se.
2: Eh, o ba de lere. Iro, e ba mi se ku. E ba mi se ku.
1: Number 2.
2: 2.
1: Mhm. 350. 350. Oya Mr. Akinlala papa. Mo fe lo polowo ja.
2: Oya, eba mu biri ti se, eba e ti mi ti ti.
1: 1000 naira mejo ko de ti se en ko to se yo kan.
2: Mo fa ri je ti ku e da ku do da ta e den le ta lati odun ja. O beta ju ka ma ka gba 350 ju ka gba ta e den lo.
1: 800 no de wa le o.
2: Ko la ma ti be de gonu e.
1: A ma se e na mo pe won yen na o mo se ni ka ti wo
2: sadele se ya o
1: se ki mu 350 yen wa
2: e mu 350 wa ni gba de bi ti ku
1: a si lu di sekere
2: abi ti si ni
1: Mrs. Akinlala
2: e mu 350 wa
1: a si lu di sekere
2: ah e da bi ton de lo an de e
1: 350 for Mrs. Akinlala nibi ibe yen se nson to wa ni number 2
2: e so
1: mo si number 2 Mrs. Akinlala e ma je pariwo so mo ri recharge card 800 naira ni number 2
2: kini mo so
1: fun mo so fun yin mo fi style so fun yin mo
2: Mo fista
1: iso fun yin e. Thanks for calling Nataro. Oh my, she ni yo benye. Shale gbepe kan si ka to lojo oja. Abi ka sare lo tan ta gbe wa na. Nigba ta ba wa pada de. Ikoland win ma tesi waju. E ma gbe kuro nbe o. Ipe de. Ikoni Wales Radio 89.3 FM ikoni kan gagbon ma gbe. Ikoni gbogbo molebi. Nigba tin ba pada de latoju oja. Ikoland win a ma tesi waju e ku kale.
0: Ile Emma Ikuro, Wells Radio, 89.3 FM, Nibe Kongolewa.
4: Are you hungry for something delicious? For food that feels like home but tastes like pure luxury, then welcome to Honeydew Restaurant, where every meal is made to make you smile. From our smoky jollof to rich ofada sauce to a variety of delicious soups like egusi, eforiro, and more, paired with your favorite proteins and hot, freshly made swallows, all made for you to enjoy. We also handle bulk orders in liters, fresh and ready whenever you need it, with delivery to your doorstep. At Honeydew, it's not just the food, it's the feel. With our beautiful ambience, perfect for your romantic dates, family outings, or your quiet, relaxing evening escape. Join us every last Friday of the month at 7 p.m. for karaoke night with Jai Olam, and enjoy music, games, food, drinks, and free mocktails and cocktails as you sing your hearts out. Visit us at Plot 42, Block 8, Alaafi Avenue, beside Wells Radio, Oluyole Estate, Ibadan. For your doorstep delivery or inquiries, call or WhatsApp 0814-691-6635. 0814-691-6635. Honeydew Restaurant, where every meal is made to make you smile.
5: Gbogbo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, ẹ tẹ́ kíkẹ́ gbọ́ mi dáadáa o. Lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, ogunlọ́gbọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti rówó pa wọlé lọ́nà ìrọ̀rùn lọ́sọ̀ọ̀sẹ̀ nípa lílo ojú òpó mobile app kan ṣoṣo. App náà la ń pè ní Bill Station. Àti pé lónìí, ó ń ṣe àfihàn gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ṣe lè darapọ̀ mọ́ ogunlọ́gbọ̀ àwọn èèyàn láti mọ fi app yìí pa owó wọlé.
6: Ọdún 2026 náà tún ti ń lọ. Kí ló wá dé tó jẹ́ pé salary nìkan náà là á jókòó ti salary ká tó lára data àtúnṣanwó ná owó mọ́tò owó oúnjẹ salary ti tán àfi bí afẹ́fẹ́ ní fò lọ. Jẹ́ ìwà nígbà nǹkan míì sọ̀rọ̀ ayé mi báyìí. Mo gbọ́dọ̀ wọ́nà tí owó mọ̀ gbà wọlé yàtọ̀ sí salary tí ń wọlé lẹ́ẹ̀kan lóṣù yìí.
7: Túnde, ó kí ìṣòro rẹ ti di pẹ̀tẹ́lẹ̀, ìwọ kò download Bill Station.
6: Bill Station, èwo ni tún jẹ́ báhùn?
5: Bill Station lójú òpó kan tá a fi ìlànà ọlọgbọ́n gbé kalẹ̀ láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà owó rẹ̀, eléyìí tí ó ràn lọ́wọ́ láti mọ iye owó pa wọlé, láti fowó pamọ́, àti láti ṣe àmójútó gbogbo ìdúnadúrà rẹ lójú òpó kan ṣoṣo. Ṣùgbọ́n wá tẹ́tí níbẹ̀lẹ̀ jẹ́ kó gbọ́ mi dáadáa o. Pẹ̀lú ìlànà sọ fún mi kí n sọ fún ẹ ti Bill Station, eléyìí tí a mọ̀ sí referral program, ìwọ náà lè mọ rí owó tó tó 5,000 naira 5,000 naira pẹ̀lú èèyàn mẹ́wàá tó o bá sọ fún ní kété tí wọ́n bá ti forúkọ sílẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣe ìdúnadúrà.
6: Ẹni sùúrù o, 5,000 naira 5,000 tanyanyan látàrí pé mo sọ fún yàn èèyàn mẹ́wàá, ẹ ṣàlàyé kíní kó yé mi o.
7: Bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ṣe rí, kò sì tí ò díwọ̀n fún iye tó lè máa gbà wọlé. Bó o bá ti ń sọ fún èèyàn 20, ó máa gba 10,000 naira 10,000 naira Tó o bá tún wá sọ fún èèyàn 100, ó tún fi 1,750 naira ṣe ìfàjẹ 50,000 naira Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ni wọ́n ti ń lò ó, tí wọ́n sì ń rí ọ̀pọ̀lọpọ̀ owó pa wọlé lóṣooṣù.
5: Ṣùgbọ́n sá o, Bill Station kì í ṣe fún pípa owó wọlé nìkan. O lè ràn yín lọ́wọ́ láti fi owó pamọ́ nílànà ayébáyé tá a ti mọ̀ ní àjọ tàbí ẹ̀sùsù tàbí owó alájẹsẹ́kù. Yálà lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀ tàbí lóṣooṣù, kò sí wàhálà bàbá alájò ìtí ìdè, kò sí ká máa lérẹni káàkiri ká tó gbowó àjọ. Ohun gbogbo ló ti wà létòlétò. Torí lójú ẹsẹ̀ lórí owó rẹ gbà tó bá tó àkókò láti gbowó àjọ rẹ láìsí ànlérẹ ni kì.
7: Pẹ̀lú Bill Station, o sì lè gba owó kó o fowó ránṣẹ́ tàbí kó o ra data àti owó ìpèlè owó pọkú, sanwó iná tàbí cable TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Tó túmọ̀ sí wípé data ya ọ̀pọ̀ dáadáa lórí Bill Station.
7: Bẹ́ẹ̀ni, ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn èèyàn sì ni wọ́n ti ń lo Bill Station láti ra data wọn nítorí pé ó rọjú, ó sì yára.
6: Ẹni sùúrù o, ó ìkúnú ìṣòro mi o. Tí mo bá fẹ́ wá ra fóònù àbí àwọn ohun èlò ilé tí owó mi ò sì tí ì pé ń kọ́ kí ni ń ṣe.
7: Túnde, ìyẹn ò kì í ṣèṣòro. Lórí Bill Station, o lè jàǹfààní rà á báyìí kó o sanwó bóbáyá. Èyí tá a mọ̀ sí buy now pay later. O lè ra fóònù tàbí ohun èlò ilé tó o bá nílò lénìí kó o sì máa sanwó díẹ̀ díẹ̀.
5: Ẹ̀tún wa gbọ́ pa bambari bẹ̀ o, a tún gbé Bill Station kalẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ olókòwò àtàwọn oníkàràkátà tó bá jẹ́ pé ìwọ ní ṣọ́ọ̀bù, iléeṣẹ́ kékèké tàbí oníléeṣẹ́ ńláńlá. Bill Station ìní ó fún ọ láǹfààní láti wọ ojútùú sí ọ̀kan ọ̀jọ̀kan ìpèníjà tó o bá ń kojú. Pẹ̀lú Bill Station Business Solution, ẹ lè ṣe àwọn nǹkan wọ̀nyí: gba owó yá láti fi ṣe àmúgbòrò òwò rẹ tá a mọ̀ sí business loan. Ẹ lè gba ẹ̀rọ POS machine láti mọ fi gba owó lọ́wọ́ àwọn oníbàárà yín. Ẹ tún lè lo ìlànà rà báyìí kó o sanwó bó bá yá láti fi ra àwọn ohun èlò tí iléeṣẹ́ rẹ nílò. Ẹ sì tún lè lò ó láti mọ fi sanwó àwọn òṣìṣẹ́ yín lọ́nà ìrọ̀rùn lójú òpó app yìí kan náà.
6: Tó túmọ̀ sí wípé àwọn iléeṣẹ́ ńláńlá náà lè lo Bill Station àbí.
7: Bẹ́ẹ̀ni, àwọn ilé iṣẹ́ lálẹ́ lo Bill Station láti lè san owó àwọn òṣìṣẹ́ wọn lọ́nà ìrọ̀rùn.
5: Bákan náà, Bill Station tún fún yín láǹfààní láti lo àwọn nǹkan wọ̀nyí. Gba virtual card, ìyẹn káàdì orí ayélujára tó ń lo owó dọ́là láti fi gba owó tàbí fi owó ránṣẹ́ nílé òkèèrè. Ẹ tún lè gba owó tàbí fi owó ránṣẹ́ jẹ́kẹ̀jẹ́rú àgbáńláyé. Ẹ lè ṣe àmójútó okoòwò yín lórí áàpù yìí kan náà. Ẹ tún wá gbọ́ o. Lọ́wọ́ yìí, Base Station ni ló sì ń ṣe kóríyá fún àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ darapọ̀. Tí wọ́n bá ti gba áàpù Base Station tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní lò ó ní kété tẹ́ bá ti gbà á. Tẹ́ sì ṣe àkọọ́lẹ̀ orúkọ yín, ẹ bẹ̀rẹ̀ sí ní máa ṣe ìdúnadúrà nìyẹn. Bákan náà, lẹ́kùn bẹ̀rẹ̀ sí ní rí owó gbà wọlé nípa sọ fún mi kí n sọ fún ẹ tá a mọ̀ sí referral. Fún ìdí èyí, wọ́n náà mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ báyìí lọ sórí Google Play Store tàbí Apple App Store. Tẹ Base Station BIFF Station. Download rẹ̀, kó o sì forúkọ sílẹ̀, kó o sì bẹ̀rẹ̀ sí ní rí owó pa wọlé lónìí lónìí.
7: Máa gbowó.
8: Máa fowó pamọ́.
5: Bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso ètò ìnáwó rẹ ní ìlànà ọlọgbọ́n pẹ̀lú Base Station. Kàn sí www.thebasestation.com tàbí kẹ́ kàn sí wa lójú òpó WhatsApp pẹ̀lú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 0916 858 1914.
9: Base Station, ojú òpó kan tuntun fún ìdúnadúrà lọ́nà ìrọ̀rùn.
1: Oya oya e kaabo pada lagu ibi ibe yen ka ma fa koko osofo eba ogbeni tolu Mr. Tolu wa pelu wa lori eto ba se soro yi e ka le o
10: e ka le adokun.
1: Yes sir, oruko yin ati ile ise te soju sir.
10: E seun go adokun leko si oruko mi ni Tolu Aki Tan Fagbenja. Bẹ́ẹ̀sì ni a mọ̀ wá láti ilé iṣẹ́ Base Station.
1: Ilé iṣẹ́ Base Station lọ́wọ́lọ́wọ́ ẹ̀ à ń gbọ́ nípa àwọn ṣogúndogójì fi ₦50 síbẹ̀ kó gba bí ₦150 fi ₦50,000 síbẹ̀ kó gba ₦150,000 ṣerú ẹ̀ ní Base Station.
10: Rárá o, rárá o, àwa ò kí ń ṣe ṣogúndogójì ní Base Station ní ọ̀dọ̀ tiwa. Nǹkan táwa ń ṣe ní ẹ̀rọ ìgbàlódé tí àwọn èèyàn mọ̀ ní POS ni nǹkan tá à ń ṣe tí àwọn olóyìnbó dẹ̀ pè ní
1: fintech
10: bẹ́ẹ̀ ni fintech company.
1: Ìyẹn òṣùwọ̀n àpò ìfowópamọ́
10: bẹ́ẹ̀ ni
1: bíi ti báǹkì ìgbàlódé.
10: Bẹ́ẹ̀ni kẹlẹ bẹ́ẹ̀ ni.
1: Okay.
10: Bẹ́ẹ̀ ni ẹ ti ta ti ń ga tọ́kùn.
1: Ó dà ká tó wọnú POS àti tó kù tẹ́ gbé wá bọ́ láti ẹ̀ tí kọ́kọ́ gba tàásì kọ́kọ́ gba Base Station ṣáàlọ́ rà á ní ibo láti gbà á.
10: Ẹ ṣeun gan atọ́kùn. Gẹ́gẹ́ bí a ṣe ti sọ lórí ètò ní ọ̀sẹ̀ tó kọjá, gbogbo wa la ní àwọn tó ní àǹfààní láti máa lo ẹ̀rọ asọ̀rọ̀ ẹ̀rọ ìgbàlódé tá a mọ̀ sí fóònù. Nǹkan tí a nílò láti ní áàpù Base Station lórí fóònù wa ni àwọn tó bá ń lo Android wá lọ sí Play Store wọn. Wọ́n á tó bá ti lọ sí Play Store wọn, wọ́n á dẹ̀ tẹ View Station BISTATION View Station wọ́n á kọ papọ̀. Wọ́n á rí yóò ti gbé wa. Tó bá dẹ̀ ti gbé wa, ohun tí wọ́n ní lò láti ṣe ni wọ́n download ẹ̀ sí orí ẹ̀rọ fóònù wọn. Wọ́n bá sì ti download ẹ̀ sí orí fóònù wọn. Àwọn nǹkan méjì ló ṣe pàtàkì fún wọn láti ní kí wọ́n á fi ṣe ìforúkọsílẹ̀ pẹ̀lú wa.
1: Okay.
10: Wọ́n á fi ní àkáǹtì nọ́mbà tiwọn náà. Wọ́n nídi NIN wọn. Wọ́n dẹ̀ sì ní ọ́dẹ̀ nídi PBN wọn. Mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ló ní email address. So wọ́n á bí email address wọn náà, wọ́n nílò ẹ̀ náà. Wọ́n á fi sí àti fóònù nọmbà wọn. Tí a bá ti fi gbogbo eléyìí gẹ́gẹ́ bí a ṣe máa ń rẹ́gítà àwọn
1: áàpù
10: tó kù báǹkì ẹ ṣeun ga tọ́kùn. Bá a ṣe máa ń rẹ́gítà lórí àwọn áàpù àwọn báǹkì tó kù bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà la ṣe lè rẹ́gítà lórí Base Station. Tí a bá sì ti ṣe gbogbo eléyìí tán, gẹ́lẹ́ náà ni yóò ṣì kalẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni oníkálùkù tó bá ti rẹ́gítà yóò sì gbé orúkọ oníkálùkù wá.
1: So account number yẹn láwa fi mọ̀ ṣe mo fún ọ lówó mo gbowó lọ́wọ́ rẹ mo tajà account number tó sanwó sí rèé.
10: Bẹ́ẹ̀ni ẹ ṣeun ga tọ́kùn.
1: Ó dá ìyẹn ti clear dojú ibì kan. Ó dá mo wá decide lónìí, mo ń lo Android, mo wọnú Play Store, mo download Base Station, mo lo BVN mi, orúkọ mi kò sírọ̀ kankan bẹ́ẹ̀ mo ti ní account number. Àwọn àǹfààní wo ni mo lè jẹ́ wípé mo ń lo Base Station? Torí tẹ́ ẹ sọ sí ni pé e tun gbe tuntun de o mo le pa ile ti mo nlo ti o tori anfani ile po awon anfani wo lo se se ki nje lara bill station
10: e se won atokun lekan si ki to tete waju bi o se wa lori android na lo wa ni ori iPhone ta ba lo si ta ba lo si apple store
1: na
10: won le pa lo be
1: e fa won to lo iPhone
10: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni
1: okay.
10: So ní tí ìdáhùn sí ìbéèrè tẹ́ẹ̀pèrè nísìn àǹfààní oríṣiríṣi ló wà tó pọ̀ jaburata lórí bill station tí àwọn atẹ̀mọ́ ń pe app wa ní super app nítorí àǹfààní tó wà lórí ẹ̀ ń pọ̀ jaburata ìkan lára ẹ̀ òun ni free pos
1: free pos pos ọ̀fẹ́
10: bẹẹni
1: ẹni sùúrù ṣé pos card atm card lẹ́nsọ ni àbí pos machine gangan
10: pos machine
1: eléyìí táwọn kan fi 25,000-30,000 rà lẹ́yìn pè lọ́fẹ̀ẹ́
10: bẹẹni mo dẹ̀ tó wá fẹ́ jẹ́ kánmọ̀ wípé kánmọ̀rò wípé torí wípé ó jẹ́ ọ̀fẹ́ wípé bóyá network yẹ ẹ̀dá o àbí charges yẹ ẹ gara o àbí wípé charges yẹ ẹ lọ sókè rárá àwa fẹ́ jẹ́ kí àwọn èèyàn jẹ àǹfààní wa ni nítorí ẹ̀ la ṣe ṣe ní ọ̀fẹ́ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn pos ní wà ní ọjọ́ pé wọ́n fún gbà àmọ́ eléyìí ẹ máa gbà á lọ́fẹ̀ẹ́ ni ẹ̀ẹ́dẹ̀gbàdẹ̀ nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ tó dángájá.
1: Kì í dẹ̀ ṣe wípé kì í ṣe ẹni sùúrù omi star tó lóò torí àwọn tí ó gba kíní pọ̀ lórí kọ́là win o kì í ṣe pé ìgbà tí bá wà gbà lọ́fẹ̀ẹ́ owó tó wáyẹ kí n fi ráyẹn ẹ wà máa dọ́gbọ́n mọ yọ lábẹ́nú táwọn olóyìnbó ń pè ní hidden charges.
10: Rárá àtọ́kùn
1: kò
10: sí ẹni hidden charges kankan níbẹ̀ àwa fẹ́ jẹ́ kí àwọn èèyàn jẹ àǹfààní ni a fẹ́ jẹ́ kí wọ́n jẹ àǹfààní wa because ẹ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ oníkálùkù ló ti lo oríṣiríṣi pos tó sì jẹ́ wípé wọn ẹlòmíì kan ti tàgbà pé mbẹ ẹlòmíì kan owó wọn ti lọ sí àmọ́ tiwa yìí ọ̀fẹ́ ni torí pé dẹ̀ jẹ́ ọ̀fẹ́ àǹfààní charges wa ó tún wá kéré jọ ó kéré lọ́pọ̀lọpọ̀ so the network wa sì ní ó dángájá ó kún ojú òṣùwọ̀n kò sí pé wọ́n transfer owó sí ni ó lọ síbì kan.
1: báwo dẹ̀ ni customer care torí kò ń sí fintech àbí báńkì octodus bank tí wọ́n ní ìdojúkọ bó tẹ̀sẹ̀ kọ̀ọ̀kan tówó wa bá ta bá kàn sí customer care ṣé wọ́n lè dá wa lóhùn lójú ẹsẹ̀.
10: customer care wa ó wà ọ̀dún 24 hours ni 24 hours ni customer care wa bẹ́ẹ̀ kò sí ìgbàkigbà tí ẹ bá ní ìdojúkọ kankan níbi bóyá ìkọni tàbí kejì ni tí wọ́n bá ti kàn sí àwọn customer care wa wọ́n wà níbẹ̀ 24 hours tí wọ́n á máa dá wọn lò lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́kẹ̀rẹ̀rẹ̀ tó bá sì jẹ́ wípé èyí tí ó tẹ́kì time frame díẹ̀ tí ó fi jó gbà ìmọ̀ láti ó fi wọ́n á sọ fún wọn tó fọ́ ní sùn bẹ̀ títí wọ́n á sì ṣe wọ́n á mọ̀ ṣọ́ wípé wọ́n yanjú ẹ̀
1: tó
10: sì wá.
1: òun lẹgbẹ́ yẹn kó tó tún sọ àǹfààní mi ẹ mọ̀ sùn lé information ẹ mọ̀ pé wọ́n ní tí ò bá sí info èèyàn ò lè fo info ní arákùnrin tolú láti iléeṣẹ́ bill station náà gbé wáyé pos ọ̀fẹ́ ṣọ́ọ̀bù rẹ̀ ò sì kéré láti ní pos kò dìgbà tó bá ní supermarket ńlá fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ kò dìgbà tó bá ní iléeṣẹ́ ńlá fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ kó tó gba pos ọ̀fẹ́ o mọ dúró de anything ni mọ jẹ kẹnibọdì kọfíìsì rẹ ọfẹ ni orí app ló sì ti tẹ wọn sì wá mú bọ níbi tó bá wà ẹ túbọ̀ wá sọ nípa àǹfààní mi ìta tún lè jẹ mò ń gbá nípa ẹ̀yáwó bó nìyẹn ṣe lọ.
10: bẹẹni àǹfààní mi tó tún wà ní orí bill station app wa yàmọ sí super app òun tún ni àǹfààní ńlá fún àwọn olókòwò kéékèèké àtàwọn olókòwò ńlá láti ó bẹ̀rẹ̀ láti tó jẹ́ gbogbo wọn lè ta ń pè ní kò látẹ́bá lò láti níbi tó yẹ wípé wọ́n lè fi ilẹ̀ wọn yáwó wọ́n lè fi ilé yáwó wọ́n lè fi mọ́tò yáwó wọ́n lè fi góòlù wọn yáwó owó tó sì kéré jù tí wọ́n láǹfààní láti yá lọ́wọ́ wa èyí ni 5 million. Naira
1: mo bọ tó bá jẹ pé etí mi ò wó 5 million lẹ́mọ̀ pé yìí
10: bẹẹni
1: mo fẹ ya 10 million mo fẹ ya 10 million mo nile so wa lori bill station
10: lagbara lohun
1: eni suru mr tolu mo fẹ ya 30 million ile daddy mi kan wa nbe to je pe won ti will fun mi se mo le ri ya
10: lagbara lohun a ri ya
1: o da eni suru mo fẹ mo import ti awon oja mo fẹ mo ta moto mo need 50 million se ma ri ya
10: bẹẹni ẹ rí ya tí ẹ bá ti ní nǹkan tí ẹ lè ní kalẹ̀ tó jẹ́ bíi kòlátẹ́rà tó lè jẹ́ tó lè tó wọ́ ti owó tí ẹ fẹ́ yá lágbára náà
1: ayáyín
10: kò
1: sí pàlẹ́ ká tó máa ń fà tó fàágùn tó yẹ pé process rẹ̀ ó tòbí ọdún kan.
10: Rárá tí wàá láǹfààní tó bá ti wá ń pẹ́
1: ìgbà wá ni ẹ wá tó kò fẹ́ tó
10: lè bẹ́ẹ̀ni lúwà nígbà wà ní ẹ̀fẹ́ tí ìgbẹ́ ilé wọn wá fẹ́ ṣe nǹkan tó yóò ti dé yóò ti rí àǹfààní rẹ jẹ yálà kò sí nǹkan tó máa ń gbà àsìkò rárárárárárá kò sí ohun tó máa gbà àsìkò rárárárá.
1: Ẹgbọ́n ẹ̀yin tèmi ẹ̀yin èèyàn wa ẹgbọ́ dáadáa bó ṣe ń ṣàlàyé ilé tó fẹ́ tà yẹn ò ní ìdí àti ta o ilé tó fẹ́ tà yẹn ò ní ìdí àti ta ọ̀dànísẹ̀ ìfò ni a gbé wá lálẹ́ yìí wọ́n ní kàkà kó ta kàn gbélé ọ̀hún lẹ̀ kò fi ṣe kòlátẹ́rà wàá dẹ̀ ṣe kí ni wàá dẹ̀ jẹ́ olówó ó ṣe bísínẹ́ẹ̀sì rẹ ó ìbàyàjàbá o wọ́n ní ẹni tí ò bá ti mọ ibi tẹ́gbẹ́ rẹ ti ń là yóò ṣe kí ẹ̀parí rẹ̀ láńgbọ̀ ọ̀dọ́ ti yín o bó ṣe lọ nìyẹn tábà wá ń sọ̀rọ̀ nípa lónìí ṣé kì í ṣe wípé interest rẹ̀ yóò fẹ́ fanilápò ya.
10: Rárá interest ẹ̀ ò ní fanilápò ya.
1: So interest yín ní bill station kì í ṣe interest tí ń dẹ́rù bàyàn tí ò ní jẹ́ kí èèyàn róorun sùn.
10: Rárá àwa ń ṣe àwọn olówó èlé tí wọ́n mọ̀ fi owó nílé fún yọ́n mọ̀ fi ṣe ibi ṣogún lógójì rárá àwa ò fún sí.
1: Ó dá òun lẹ ti gbọ́ yẹn o yàtọ̀ sí pé kẹ gba POS ọ̀fẹ́ yàtọ̀ sí wípé kẹ yá lóònù collateral loan ele to je wipe ke ise awon 2000 tele te n wa kini kan te lowo nu cooperative kan to nu eba irorun lele bade ko need ke everybody mona te gbe gba ki se loan te gba ti gbogbo ara adugbo ti mo be se gba no be that type bb station se lo bakan na ele fi bb station ele fi ra na sori abi sori mita yin be ni abi be ko
10: bẹẹni o bẹẹni ẹ ti bẹẹ
1: ni a gbogbo nǹkan tó ń fi bank app ṣe ló wà lórí bill station.
10: Bẹẹni atọ́kùn ẹ fẹ́ ra recharge card ni a fẹ́ ṣe
1: data
10: ni a fẹ́ ṣe data ni ó wà lórí bill station. Bẹ́ẹ̀ tí wàá ní àǹfààní ìfẹ́ náà tí wàá wà tí màá láì tí màá nífẹ̀ẹ́ láti tẹnubà.
1: Ó ya pápá àpákí tó yọ̀ǹda yín.
10: Ẹ ṣeun atọ́kùn. Lọ́dọ̀ tó bá jẹ́ wípé bí wọ́n á ní sí báyìí ẹlòmíì máa ń ṣe ó máa ń ṣẹlẹ̀ nígbà míì wọ́n pé bí afẹ́ra recharge card ní 100 naira a lọ sí ní state alọ́fẹ́ 10,000 naira.
1: A ó ti ṣẹlẹ̀ sí mi dáadáa ó ti ṣẹlẹ̀ sí mi dáadáa tí ń lọ lóòdún 20,000.
10: Ẹ lè ẹtẹ kúrú gan báyẹn bá ṣẹlẹ̀ ẹ lè ta recharge card ní fún wa lórí bill station tí a bá ń sọ fún yín tí ẹ sì gba owó yín lẹ́sẹ̀kẹsẹ̀.
1: Nínú app yẹn náà ní ti ta recharge card mi padà.
10: Bẹ́ẹ̀ni tí ẹ sọ
1: bí wọ́n kẹ́sì kírẹ́dìtì àkáǹtì mi.
10: Bẹ́ẹ̀ni lágbára ọlọ́run bẹ́ẹ̀ni atọ́kùn bẹ́ẹ̀ni àti airtel mi àti mtn.
1: Ẹ má dárúkọ torí àwọn yín wọ́n gbọ́dọ̀ sanwó òpolówó ọjà tó bá fẹ́ dárúkọ tiwọn lẹ́yìn náà ṣe sanwó. Ó dá òun lẹ ti gbọ́ yẹn o òun lẹ ti gbọ́ yẹn ẹ mọ́ sùn lé o update àti info ṣe ti rí pé tẹ́ ẹ̀ bá ti ní bill station o ó lọ fà ẹ tètè lọ download ẹ ẹyin tẹ ń lo android ẹyin tẹ ń lo iphone android apple store android google play store iphone apple store tẹ bá ti download yẹ bvn níyìn orúkọ yín òun ni kẹ lò gbogbo prọsẹsì yẹn kò pẹ rárá wọn ni wọn fún yín lákàntì nọmbà tẹ bá sì ti lákàntì nọmbà yín kẹ bẹrẹ sí transact ẹyin tẹ ń tajà olókòwò kékèké ni aládàáni ńlá ni gbogbo ẹ ẹgba pos ọfẹ di bill station langui bíbẹ yín ẹyin tẹ fẹ yáwó gba lóònù download bill station kó bẹrẹ sí lò ó kó lè rọrùn fún ọ langui bíbẹ yẹn o bó ṣe lọ nìyẹn o ẹ ṣe mr tolu wípé ẹ darapọ mọ wa lórí ètò lónìí.
10: Ẹ ṣeun lẹ́tọ̀ọ́ sí atọ́kùn.
1: Alright ẹ já dókè lọ nígbà tá a bá padà dé pápá àpá kò ní pẹ́ rárá a ṣe kí ni a tẹ̀síwájú.
8: pẹ̀lú Colland Wayne Ambona.
11: Ready to run your money better? Download Bill Station now. iOS or Android Play Store, just search Bill Station. Or go straight online at billstation.com. Bill Station, no stress, just control. Tired of stress when paying bills?
12: Yeah, boy.
11: With Bill Station, everything clicks in seconds. Pay bills, transfer money, stay in control. Anytime, anywhere. Simple, fast, secure. Bill Station. Your money, your station. Oh yeah now. Time to run your money correct. Download Bill Station for iPhone and Android. No dolly, no. Or waka go to billstation.com. Sharp, sharp. Bills, transfer, everything day one place. Bill Station, money no go stress you again.
13: My friend, time now money.
8: Oya oya eka bo pada on lagbe de yen 0916893 1000 0915 3 meta 4 kan 893 tabi 0911-333-393. Hello, talo wan be?
14: West Radio 89.3 FM.
8: Nibe gogan le wa oruko yin ati tetin pe
14: Bukola omo tayo latam loko ni ese ati rowo yin o ese o.
8: Anti buki temi gogo.
14: Ese bi oni jona ko ni wale.
8: Ami Olorun.
14: Bo ba sa.
8: Bo ni gogo omo loko lale.
14: Am loko ma fine, am London.
8: Am farm.
14: Am lucky fine o ko te je ba enjoy iruku ye dada.
8: O toni won se titi yin lowo. E mo enjoy
14: fine. Yeah, enjoy iruku ye dada.
8: O ya number we le fe check out.
14: Number la ve check out la le yo. Number 27.
8: Shoshi wa. Shoshi o ti lo.
14: O ti lo.
8: O ti lo.
14: 11, number 11.
8: 11, 1 and 1.
14: Yes sir.
8: Oya accountant ni fun yin ni recharge card di 200. Sho lo.
14: Ko lo rara. O kere.
8: Ko lo rara. Accountant ni 250.
14: Ah, okay, you now.
8: Oh, the accountant need final offer 300.
14: So they get cash, they can work 200.
8: Auntie Bookie, try again. Poor girl.
14: But yes, I'm here saying that last week.
8: Ah, hey.
14: Hello, you get cash, but try again. If you not can work 200.
8: Hey, 300. I should lose the shekere.
14: Hey, well, you.
8: I want me to well, okay. I should lose the shekere.
14: Ano akuku ko wa yo akuku mo nkan to fe wa nbe bayi tori Olorun
8: o mo se ni boya ke gba 300 yen se nlu sekere
14: e kan ba mi se 400 ngba na
8: final offer 300
14: oh o de si
8: anti buki ni ka da 300 e pada won ni ka si anti buki temi gangan
14: sadile
8: ni number 11
14: yes sir
8: mo ri recharge card di 100 naira ni number 11 Hello, Kale. Hello.
15: Hello, West Radio 89.3 FM.
8: Ni be gogo le wa.
15: E Kale
8: ma.
15: Zakoito.
8: Yes ma. Oruko yin ati bi te tin pe.
15: Sana baba sa ta mu loko.
8: Ma mi Zainab baba si temi gangan. Eyin amuloko wa se bomba to bomba e tele ra yin.
15: Sa?
8: Mo le yin amuloko tele ra yin.
15: Babi
8: o. Bo la amuloko lale yi.
15: Sala salawa.
8: Oda. Oya number wo le fe check out.
15: Number 5.
8: Number 5.
15: Then.
8: Oda, ma mi Abbas, accountant ni fun yin recharge card 250. Sho lo.
15: Anko lo.
8: Accountant ni 300.
15: AC.
8: Ma'am, is I know Abasi? Accountant need 350.
15: Yes.
8: Hey. Accountant need 400. Kapo Jwedi?
15: Emo.
8: Give me 400, wa?
15: Well.
8: I should lose the shekere.
15: Hello.
8: 400, for mammy, Zaino Abasi. Igbati mo si number 5, mori recharge card, 1000 naira ni be.
15: Hello.
12: Wẹ́sọ̀rẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ 3FM.
8: Níbẹ̀ gan-an lẹ wà, orúkọ yín àti tẹ́tí pé.
12: Àjàní ó pẹ́ ìgbé, ẹni pátáwọ̀tá.
8: Ẹ wọlé padà.
12: Bẹ́ẹ̀ ni.
8: Ó yá nọ́mbà wo lẹ fẹ́ check out?
12: Nọ́mbà 16.
8: 1 and 6.
12: Yà.
8: Rọ́díkẹ́, 1 and 6, àkántàǹtì ní fún yín ní 300, ṣó lọ.
12: Kò lọ.
8: Àkántàǹtì ní 350, final offer.
12: Ẹ ti ilé ẹ ti kó gidi.
8: Final offer nìyẹn 350. ó tún ti ń ṣe kọlọkọlọ.
12: Ẹ mú wá ẹmọ́tò jẹ́ ọjà bí ìtẹ́kọ́.
8: Kí ìwọ́n 350 yẹn wá.
12: Ẹmọ́jì ọjà.
8: Ọya 350 fún bá mi àjàní kẹ́hìndé tèmi gángan. Bó tẹ̀ jẹ́ pé ńgbà tí mo ṣí nọmba 16. Mo rí recharge card 800 naira ní nọmba 16. Hello.
16: Èmi nìkan tán.
8: Ẹ̀yin nìkan ni.
16: Láti yí ọdún.
8: Irọ́ ni o.
16: Àbá ọ̀rọ̀ arí
8: nìkan. Irọ́ ni o.
16: Èmi gangan ló ní.
8: Wàá mi tèmi gangan. Àbí Ọlọ́run.
16: Àdìmọ̀kùn akóredé dáṣọ́ lálátàgbọ̀.
8: Wàá mi dáṣọ́ lá tèmi gangan.
16: Èmi àmà ni ọwọ́ ọtí. Àti ọdún ńkọ́.
8: Àlàáfíà láti ọdún wá o.
16: Oúnjẹ àti princess ńkọ́.
8: Àlàáfíà náà wà lámúlókó.
16: Òṣìṣẹ́ ọjọ́ ọlọ́mọ ni. Òṣìṣẹ́ bàbá ń jọ àìrí pé. Wàá tẹ́tẹ́tẹ́ látàgbọ̀ mẹ́jọ
8: ọ̀bọ̀. Ẹ wá mọ tí mo tún wá fi fọ́ fún yín tó pọ̀. Bẹ́ẹ̀ bá tún wá láyè wọlé tá a bá tún parí ètò lẹ́tùn pé sá délérè mo ní kí ọ ni o.
16: Ojú èmi sílẹ̀.
8: Ẹ ṣe é kúfẹ́.
16: Ní àwọn ọ̀sì.
8: Ó yá máa mi tèmi gangan, nọ́mbà wo lẹ fẹ́ check out?
16: Number 25.
8: Number 25, ṣóṣì wà lẹ́.
16: Àpèforíṣòfò.
8: Number 25, àkántàǹtì ní fún yín 300.
16: Òní ti wá ti tó owó rẹ ni o fún mi o.
8: Ó da àkántàǹtì ní 350.
16: Irọ́ o.
8: Àkántàǹtì ní 400, final offer.
16: Sí.
8: Kí n ṣí.
16: Kí ìyìn ti padà má bá nǹkan bẹ̀ mọ́ fò báyìí. Wọ́n sọ ọ̀gbọ̀n lójú ẹ̀mí bẹ̀rẹ̀ lọ́gbọ̀n.
8: Ẹja gba 400 yẹn ká gbójú.
16: Má wù ẹ̀já náà. Ẹ ná búrẹ́dì.
8: Máa mi.
16: Ẹ ná búrẹ́dì.
8: Ẹja gba 400.
16: Ọkùnrin dáa ní ọgbẹ́ lóbi ọ̀pẹ ìsìlẹ̀ ẹgbẹ́ ọkọ̀ tó falẹ̀ mi.
8: Olúwa gbà mí. Ó da kí n ṣí ni.
16: Kí
8: ni ṣe? Àkántàǹtì ní fún yín ní 450.
16: Má fowó kun 1000 tí bẹ́ẹ̀ ni o fi lé lọ. Ìdí mo wò báyìí.
8: Ẹ wò.
16: Bí bàbá ìjẹ̀bú ṣe lo 1/15 mo ṣe ń lò. Ìyẹn wo 1000 báyìí, ó sì bá bẹ̀.
8: Ṣé ìlú ṣẹkẹrẹ?
16: Ó ti lú ọ̀rẹ́ bí.
8: Báàmí Dásọ́lá, mo fún yín 450 ẹlẹ́ẹ̀fẹ́. Nígbà tí mo ṣí nọmba 25.
16: Ìkíá.
8: Báàmí Dásọ́lá o.
16: Yọ̀wá mẹ́.
8: Recharge card 200 ló wà ní nọmba 200.
16: Olóòtú oró láta táàbì rẹ̀. Ìgbà mi ò fi ṣe ní
8: ẹgbẹ́ tí ìkọ̀
16: bá. Ó yẹ́ rí. Ó dáa rẹ̀ bá. Bí wọ́n bá bá bá Ìkó bí wọ́n kù bí mo ní ìdí máa kàn.
8: Ọ̀tá àárọ̀ máa mi.
16: Ẹ̀rẹ́kẹ́ àdúrà ní ọgbà o.
8: Àbí Ọlọ́run. Oh my God, ẹ̀jẹ̀ wa máa lọlé. Mo fẹ́ràn àwọn tèmi fẹ́ràn mi. Wọ́n láwọn kan tó bá wá kí yín lé, wetin you chop remain? Bẹ́ẹ̀ lọ kí wọ́n lé, wetin you bring come? Ṣé tó lè fẹ́ràn máa mi Dásọ́lá bí mo ṣe fẹ́ràn wọn? Jẹ́ mọ́ lọlé ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tá a pè ẹ̀mọ́ bínú àwọn tá a ráyè wọlé lágbára Ọlọ́run lọ́sẹ̀ tó ń bọ̀. Àǹtí ọdún ti ń pè ní ilé tó lọ. Baálé mi lọmọ Prince and Princess lámúlòkọ Sam Adélérè lórúkọ tèmi, Your Paddy on Radio. But remember, you can simply and always call me Sadélérè. Títí àṣẹ tó ń bọ̀ nǹkan kan ò ní ṣe yín, kò ní ṣèmínà bákan. Bye for now.

mọ́ gbàgbé láǹfààní àti lọ gbójú ogewu wá láti darapọ̀ mọ́ wa olójú òpó Facebook wa kẹ́ ẹ mọ́ wo bá a ti ń ṣe kìtìkìtì náà lé agbára ààhín Wells Radio 893 FM fan page. Ẹ dé mú lẹ́ẹ̀kan sí ráhùn Wells Radio 893 FM fan page. Ònà lẹ́ẹ̀tì mọ́ wo wá kìtìkìtì náà lé agbára ààhín ẹ mọ́ gbọ́ wa. Ẹ mọ wò wá ẹ lè fa àríwísí yín sọwọ́ sábàlá àríwísí èròǹgbà yín ìwòye yín ẹ lè fi sọwọ́ sí wa bẹ̀ àṣìkíni o a kà á nígbà tí àkókò láti kà á bó bá ti tó a sì

méjì ló pín sí abala alákọ̀ọ́kọ́ láfi ṣèwúrí ọjọ́ ajé òní tún lọ́jọ́ ajé míì ọjọ́ pé ọjọ́ kò adájọ́ ọjọ́ pé kú òyọjọ́ o àrùn òye oṣù ẹ ò lè lọ́jọ́ pé tá a mọ̀ kíra wa wà ní kíra wa nìkan àti kọ́kọ́ kíra wa láti fìyàn bẹ̀rẹ̀ ẹ̀yọ́ ìwúre ọjọ́ ajé ètò ní ó yà ó di dandan ká wúre ọjọ́ ajé ẹnìkan pé ó yọ́ lọ́n kì í ṣe gbogbo gbà láàmú wúre ajé nìkan bẹ́ẹ̀ ni ọdún tuntun ń lọ sópin o oṣù kẹsàn-án láwà yìí ó tún ti oṣù kẹsàn-án gan ti ń ká ní rẹ̀ lẹ̀ ẹ ti ń lọ dẹ̀dẹ̀ nu ó yà ẹni olórin kankan ó pé ọdún ti ń lọ sópin o bàbá mímọ́ máa fi sọ ọ̀rẹ́ sọ wà ó yà ẹja ń fi ṣèwúre talẹ̀ tò nínú olódùmọ́rẹ́ o ìṣẹ̀dá mi ò mọ̀ gbọ́dọ̀ gbàbọ̀dé tèmi tọmọ àti ìdílé mi ọdún eléyìí tún ti ń kàṣẹ̀ ńlẹ̀ ọdún eléyìí tún ti ń ròpin rèé olódùmọ́rẹ́ má jẹ́ ń bọ́dún yìí lọ ó yà ẹ bẹ̀rẹ̀ sí wúre èmi àtọmọ àti ìdílé mi àmọ̀ gbọ́dọ̀ bọ́dún yìí lọ wọn ò mọ̀ gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ wa patìtì láàrò wọn ò mọ̀ gbọ́dọ̀ fi ẹ̀jẹ̀ wa patìtì láàrò tèmi tọmọ tìlé tẹ̀bi tàrá òkú ọmọ wọn ò gbọ́dọ̀ gbé ka wà mọ́lẹ̀ o lílọ bíbọ̀ wa olódùmọ́rẹ́ máa fi sọ wa o fìsọ́ ọ̀rẹ́ sọ mi fìsọ́ ọ̀rẹ́ sáwọn ọmọ àwọn èso tó tara mi jáde èyí tí ó tara mi jáde àti ìdílé tẹ̀bi tara tó júlùmọ̀ olódùmọ́rẹ́ dáàbò bò wá já bọ́dún ìkanlẹ̀ ká sì mú ọdún tuntun lálàáfíà nínú ayọ̀ àti ìlera tó péye ó yà ẹ bẹ̀rẹ̀ sí wúre tì yín.

bóyá ọ àṣẹ ti gún àṣẹ ni àṣẹ ó ti gún báhun oríṣiríṣi èdè ní àṣẹ náà náà làmí o èdè oríṣiríṣi náà ni èdè míì ẹni oríṣiríṣi èdè láni èdè míì àti àṣẹ àmì náà ló túmọ̀ sí bó ti wá wọ́n kó wa lo lè ṣe ẹ̀yìn lè lò láàmì lọ́dọ̀ tiyín ní ti bí ẹ̀sìn yín ti ṣe gbà lọ ẹ̀yìn ó ní kálukú bó ti bá ṣe fẹ́ ni ó ṣe lò ṣùgbọ́n pabambari kókó rẹ̀ òun náà ni wípé àwúrẹ̀ ọ̀hún tí a sì nígbàgbọ́ pé olódùmọ̀rẹ̀ ọba ṣẹ̀dá ó ti gbà wọlé àṣẹ. Níbo là ń lọ lásàlẹ̀ tòní o? Níbo gangan là ń rẹ̀ o? Níbo là ń lọ o?

0: lòun rẹ o.
1: Àgbàta wa lárúkọ ẹja wa ni sọ́kọ́.
0: Èmi ń bàbá alájọ lásàlẹ̀ tòní oyinrin ń bẹ lẹ́sẹ̀ bàbá alájọ mi. Ẹyọ ẹ mọ̀ pé alájọ ò mọ gbójúlé kọ̀ọ̀kan sójúlé kọ̀ọ̀kan yóò mọ ya bàràbàràbàrà láti gbowó àjọ ni kò lè pé dáadáa kówó pé.
1: Gbogbo
0: ọmọ wa ń lọ lásàlẹ̀ tòní.
1: Dáyé
0: o. Ọ̀nà pọ̀ tí wọ́n gbà. Ìrìn pọ̀ lẹ́sẹ̀ mi. Ṣùgbọ́n láì fa àkókò ṣòfò. Láì dé ìrìn pẹ́nu. Ìmọ̀ kíní ọ̀hún kán mọ́ ń kí afẹ́yìn olólùfẹ́ wa tẹ́ ẹ ti ń retí wa. Àtẹ̀yìn tẹ́ ẹ ti wà ń bẹ̀ tẹ́ ẹ̀ ń wo pé á oyọ́ Ọlọ́run ó tọ́jọ́ mélòó kan.

0: lálẹ́ yìí ìtàn àwọn ẹ̀gbá ńlá sọ ìtàn dédé ọmọ ẹ̀gbá àwọn ẹ̀gbá tò ẹ̀yìn ìtàn wọn lásàárè mẹ́nuba lásàálẹ̀ tò ní.
1: ilẹ̀kùn mẹ́rìndínlógún lé nífẹ̀ẹ́ kan o àyí ń dúró kí wọ́n nífẹ̀ẹ́ wọn ní ká bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ o.
0: bí àwọn ará ẹ̀gbá bọ́ ti ṣe dára abẹ́ òkúta ònlẹ́ láǹfààní àti gbọ́ làṣàlẹ̀ tòní olórí ètò tiwa làṣà.
1: ẹ̀wọ́n kí wọ́n nífẹ̀ẹ́.
0: ẹ mọ̀ pé ara àtàn wa náà ni àwọn àgbààgbà pé bọ́mọdé ò bá bàtàn yóò bá àrọ́ bá àrọ́ bá sì rí o ní bàbá àtàn. ṣé ẹ rí ìtàn àbí àrọ́ bá eléyìí tá a bá fi lọ́mọ lọ́wọ́ irú ìtàn bẹ́ẹ̀ ó parun ni lójijì. ìdí rèé tó ṣeṣe kókó àti pàtàkì láti mọ̀ lé àwọn ìwé sẹ́yìn pé láti gbọ́ ohun tó bá yàn án gbọ́.

sèwe nìkan o àwọn àgbàlagbà míì náà wà tí wọn nílò rẹ tán fẹ mọ tí wọn ò sì jí mọ tí wọn ò sì rí bí wọn ti mọ ó yẹ sáré ya mi létí yín ẹsùn sí àárín ẹ wá nǹkan fi tẹ̀dí ẹ fà pèrè tẹ̀dí o bó ṣe pé ẹ bẹ tákàdá lọ́wọ́ ẹ̀ tẹ́ máa kọ́lẹ̀ àbí èyí tán fi ń ká àkálẹ̀ ohun ọ̀hún lẹ́ fi máa kọ́ kò burú ẹ bẹ̀rẹ̀ sí í ṣe bẹ́ẹ̀ ti ṣe láti wá gbọ́ràbájì gan ìtàn lẹ́nu mi lálẹ́ yìí o.

kọ́ pé pàdé ó pa àwọn ọkọ̀ àárò rẹ̀ pé àkókò tó o láti san àárò tèmi náà o. Gbogbo wọn pọ́ yà kò sí nǹkan kò sí nǹkan kan ẹ̀yin ìwọ náà ti ṣe fún ọdún dandan káwa náà ṣe nǹkan tó bá fẹ́ yín ló fẹ́ sóko ló fẹ́ àbọ̀rọ̀ ni ṣé ebè ló fẹ́ abẹ́ àbíbò sọ́pẹ́ ló fẹ́ abẹ́ ọkọ ni ilé ló fẹ́ kọ́ ni ẹrù ló fẹ́ kó ni tó bá ti pọ̀ fẹ́ ṣe náà lórí dandan káwa náà san àárò wa padà.

nígbà wọn wá bèrè pé ó dá kí wọn ní tó fẹ ká ṣe fún ọ báyìí gẹgẹ bí n tó pé àkókò ti tó láti san àárò rẹ padà ló bá pé ìpẹ̀lẹ́dẹ̀dẹ̀ ọmọ ẹ̀gbá àárò tèmi fẹ́ san ogun ní o ogun lẹ́ẹ̀bà ń jà oníkálukú wọn wojú kálukú ṣe àhín ètí ṣe ẹni dẹkọ́bọ̀ ètè lẹ̀ pé ẹni tí ó wojú ẹlòmíì pé kí a ní wí ọ̀rọ̀ balẹ̀ kàṣàgbọ́à ni kálukú wọn bá ń wojú ara wọn pé kí ní sọ kí ní wí ètí ṣe ogun tí a jẹ́ àmọ̀ ní rógùn lisa bímọ tẹnu bọ̀rọ̀ ó pètèpèrò ó pìmọ̀ pẹ̀lú wọn pé báyìí mo ti fẹ́ ṣe é ó di dandan ó ti tó àkókò láti gbara wálẹ̀ lọ́wọ́ àwọn ajẹ́lẹ̀ lọ́wọ́ àwọn àlàrí ọlọ́yọ̀ọ́ lé ó tó àsìkò àkókò ti tó wà yìí kí ẹ̀gbá gbara wọn lẹ̀ lọ́wọ́ báwọn ìlàrí ìlú ọ̀yọ́ lé bí wọ́n ti ń gbé ìgbésẹ̀ tó ń jayé fàmílétèntutọ́ tí wọ́n sì ń gun gbogbo ọmọ ẹ̀gbá àtìlú ẹ̀gbá kà.

làwọn ikọ tí wọn jọ ń ṣe àárò yìí wọn padà gbà sí lisa bí lẹnu pé tó odi dandan ka san àárò tiẹ̀ náà padà ń tó o sì fẹ́nu odi dandan ka ṣe o ló bá di ń tán bẹ̀rẹ̀ sí pètépèrò tí wọ́n sì ń yanjú àwọn ajẹ́lẹ̀ àwọn làrí aláàfin ọ̀yọ́ lélẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì wọ́n bẹ̀rẹ̀ sí ní mú wọn balẹ̀ wọ́n sì ń gbẹ̀mí lẹ́nu wọn àwọn ìlàrí yìí nísìnyí sojú aláàfin ọ̀yọ́ lé lákòókò ògbà náà láti máa gba ìṣàkọlẹ̀ láwọn ìletò sí ìletò ìgbèríko sí ìgbèríko báyìí làwọn ẹgbẹ́ ológun ẹgbẹ́ àárò lisabe náà ṣe bẹ̀rẹ̀ sí gbẹ̀mí àwọn ajẹ́lẹ̀ àwọn tó jẹ́ ìlàrí ìlú ọ̀yọ́ lé tí àwọn ìlú ẹ̀gbá táwọn náà sì kún lọ́wọ́ láti máa gbẹ̀mí àwọn ajẹ́lẹ̀ àwọn làrí tó wà láàrin wọn tó ń ṣe bó ti wù wọ́n tí wọ́n ń jayé fàmílì tí ń tutọ́ fẹ́ sì mọ̀ pé bíná bá ti jó lóko mọ̀jàlá ó dé léròyìn báyìí ní ìròyìn láàbí tó ti ṣẹlẹ̀ sáwọn ìlàrí ọlọ́yọ̀ọ́ báyìí ló ti jàrìnrìn tó sì lọ kan ọlọ́yọ̀ọ́ ní ọ̀yọ́ lé lákòókò ògbà náà wípé àwọn ẹ̀gbá ti dìde o wọ́n ti dìtẹ̀rẹ́ wọ́n dìde ogun wọ́n sì bẹ̀rẹ̀ sí gbẹ̀mí àwọn làrí ọlọ́yọ̀ òṣèmí ní ṣèméjì ló rán àwọn ọmọ ogun sí wọn pé ẹ lọ jẹ wọ́n rún ẹgbẹ̀mí lẹ́nu wọn ṣùgbọ́n àwọn ẹ̀gbá náà ti múra lẹ̀ wípé ọlọ́yọ̀ èéṣe ẹnìkan tó kàn lè wò pé kóun forí jẹ àwọn pẹ̀lú ìgbésẹ̀ táwọn ti gbé yìí àwọn náà sì ti ṣètò báwọn náà ó ti gbé ìgbésẹ̀ kojú ìgbẹ̀san ọlọ́yọ̀ lé yìí báyìí logun ṣe bẹ́ẹ̀lẹ̀ ò tó fìdí wípé ẹ̀gbá gbìyànjú wọn sapá wọn sa gbogbo pa wọn nípasẹ̀ ìgbésẹ̀ lisàbí àgbogbo àkàlà tí wọ́n ti para wọn lọ́wọ́ ọlọ́yọ̀ọ́lé

gẹ́gẹ́ bí ìtàn ṣe ti fi lọ́lẹ̀ wọn ni lọ́dún 1830 sódẹ̀kẹ́ òun ló léwájú ẹ̀gbá lákẹ́ tó sì mú wọn lọ tẹ̀dó sí abẹ́òkúta.

tori la koko gba kan won gba won ti segun ti won wa bi ti won lo tedo si ti won wa bi to leto abo tan ti le tedo nigba ti oro won ti won wa bi ti le ti loju to ti le gba won laaye awon to le waju won gba na ninu ogun ohun ti won ta o to wa de bi pe won ri bi ti won tedo si ohun lara awon to le waju won gba na to papoda na po fa isakoso adari to fa le so deke lowo pe iwo na ni o mu won ko si mu won de bo ti o ko so deke lodun 1830 o le waju awon egba egba lake o si mu won de lu tan pe ni abe okuta ṣùgbọ́n ìtàn wa fi yé wa wípé kèése àwọn náà kọ́kọ́ dèlú ọ̀hún lákòókò ìgbà náà. ìtàn fi yé wa wípé arákùnrin kan ti ń jẹ́ ìdòwú ti kọ́kọ́ wà ńbẹ̀ tó sì ń gbébẹ̀ lẹ́yìn ìgbà tó sọdá tó kọjá odò ogun. ó kọjá abẹ̀ ó sì lọ tẹ̀dó sórí ilẹ̀ oko kan pẹ̀lú àwọn ọdẹ mẹ́ta tán pè ní jíbùrù ọ̀sẹ́ àti olúńlé. tí wọ́n ti wà ńbẹ̀ kódà ìtọ̀hún fi múlẹ̀ pé lákòókò táwọn ìgbìmọ̀ aṣojú ẹ̀gbá tí wọ́n wá pé àwọn fẹ́ àwọn ti ń wá ibi ilẹ̀ ti lójú tó ti lè gbà wọ́n wọ́n pé àwọn ọdẹ yìí ló sọ fún wọn pé ebè kan wà níbi tòsí òkúta kan tẹ́ lè tẹ̀dó sí. kó tó wá dì wípé sodẹ̀kẹ́ kó àwọn ará ẹ̀gbá tó sì kó wọn tẹ̀dó sí abẹ́ òkúta ọ̀hún. ṣe ẹ̀ wá rí lẹ́yìn ìgbà wọn tẹ̀dó ságbègbè ọ̀hún. ogun ọmọ tún ti parí. ọdún 1830 ni sodẹ̀kẹ́ mú wọn tẹ̀dó tó sì léwájú àwọn ikọ̀ ẹ̀gbá lákè tó mú wọn dèlú abẹ́ òkúta lọ́dún 1830. kó tó di wípé balógun olúńlóyè balógun lógun ó léwájú ẹ̀gbá òkè ọ̀nà tó sì máwọn náà tẹ̀dó bẹ̀ olúwọlé òun tó jẹ́ balógun òjò gbàgúrá ó léwájú àwọn ọkọ̀ gbàgúrá òun náà sì mú wọn dábẹ́ òkúta káwọn yòókù náà ó tó wá máa dé kan tó máa fẹ̀ kan tó máa pọ̀ sí i. ìlú ọ̀hún ilẹ̀ lójú nǹkan tẹ́rẹ̀rẹ̀ fún wọn àyè gbà wọ́n ààbò wà nǹkan ń lọ ní déédé bó ti yẹ ọ́ lọ fún wọn bẹ̀. ṣùgbọ́n nígbà ó dọdún 1851 ìlú daomẹ wọ́n dìde torí ìlú daomẹ lákòókò ìgbà náà wọ́n jagun wọ́n ṣẹ́gun wọ́n jẹ́ alágbára tó ní kìmí jagunjagun ni wọ́n obìnrin láti máa ń lò láti fi jagun. àwọn obìnrin wọ́n jagun wọ́n ṣẹ́gun wọ́n á fi nǹkan kunjú wọ́n sì jẹ́ akọni obìnrin. bí ìlú abẹ́òkúta ṣe ń gbòòrò tó jẹ́ pé àwọn tó bá sá kúrò ní àwọn ìlú míì wọ́n ráyè wọlú ìlú abẹ́òkúta àyè gbà wọ́n ààbò péye fún wọn bẹ̀. inú ọba ìlú daomẹ kò dùn ìyún tọ́pẹ́ ń gẹ̀ṣọ̀ ìlú rẹ̀ ò dùn púpọ̀ inú rẹ̀ bàjẹ́ ọkàn rẹ̀ pòrúurú. ó wá ń wá ọ̀nà kọ́nà tí ó fi ṣẹ́gun abẹ́òkúta tí ò fi ní sí ohun tí ó mọ dí àṣẹ rẹ̀ lọ́wọ́. ìlú daomẹ ọ̀hún òun ló ti di benin republic lónìí gẹ́gẹ́ bí ìtàn ṣe fi yé wa. wọ́n pé ọba yìí ó gbìyànjú títí tí pé bó lòun ṣe lè ṣe abẹ́òkúta yìí àwọn àti fẹ́ máa kọjá ẹ̀ńtà àfojúré náà ló bá pe àwọn jagunjagun rẹ̀ tó jẹ́ obìnrin. agòjì ni wọ́n ń pa àwọn jagunjagun ọ̀run agòjì. ó pè wọ́n jọ pé ẹ kọjá lọ sílùú abẹ́òkúta o ẹ lọ kógun jà wọ́n bẹ̀ ẹ rí i dájú pé ṣẹ́gun. àwọn jagunjagun obìnrin yìí sì ṣèlérí fún pé ó di dandan àwọn ò ṣẹ́gun bọ̀ wálé. àwọn obìnrin jagunjagun yìí tẹ̀lé àṣẹ ọba wọn kógun wọ̀lú abẹ́òkúta lọ́wọ́.
in your London 1851. Iroyin kan awon abe awon ara abe okuta awon igbimo won iroyin kan won ku pe won ti n kogun bo won ti denu gbo bayi bayi balogun to je pe ko fi gba kankan tura le gbogbo gba ni duro dogun o pera o wonu yewo le agbara lo tamara o ya ogun ti yanu omo leni kan la yo gba ẹni bá níyà ó padà lé o ẹni tí ò bá lẹ́nìkan ogún ti yá ó di jẹnjẹnjẹn kálukú ta mọ́ra kálukú dira ogun ṣùgbọ́n lákòókò ọkọ̀ gbà tí ogun da omi ń bọ̀ tí wọ́n ti gbọ́ ìròyìn wípé ogun ti fẹ́ wá kó ogun ti fẹ́ wá kó wọn ogun ti fẹ́ wọlé dà wọ́n wọ́n kó ìyàwó àtàwọn ọmọ wọn wọ́n kó wọn pamọ́ síbì kan ipe ngba ogun ba ti e feju tan ko mo de wi pe awon iyawo atomo ti o le se nkankan ni won mo doju ko ti won si ma se won bo se ti soju ni bogan na ko won lo na mo nbo na

tọ kọjábe tí ti máa fàdàgbà ètò rọ láṣálẹ tó ní o lórí ìtàn ẹgbà àbẹòkúta dédé ọmọ ẹgbà báyìí sí wọn pé bá a wà ẹgbà méje jara wọn yàn án bá ti pé báyìí sí wọn pé bá a wà.

0: nǹkan wo ni gbogbo ayé ń dà gẹ̀rẹ́gẹ̀rẹ́ tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM kànga agbẹ́mágbẹ́.
1: 89.3 FM, your preferred wholesome radio. Efile, Emma Yikuro, Wells Radio, 89.3 FM, Nibe Gongolewa.
2: Tọ ọpọ pàtàkì lọ́wọ́ gbogbo èèyàn olólùfẹ́ ìkànnì Voice Radio 89.3 FM. Lórúkọ aláṣẹ àti olùdarí ìkànnì Voice Radio 89.3 FM Evangelist Mrs. Lillian Badimosi, òun la fi ń dágbére wípé láyọ̀ la ó sàn, ọ̀kọ̀ọ̀kan la ó jì. Lágbára Ọlọ́run, nígbà tó bá di aago márùn-ún dàjí, a tún padà sórí afẹ́fẹ́. Àwọn orógun sáré paradùgbò, bákan náà aládùúgbò ní sáré pè wá. Ó dáa rọ̀.